0: padà kò gbóyún wá o ọmọ ló tún gbé wá ó sì tún mú epsiba náà lọ́wọ́ ọ̀tárò kò ti ṣàṣeyọrí kò ti baṣẹ́ jẹ́ òun ti balẹ̀ jẹ́ ẹjọ́ obìnrin yọ sọ̀rọ̀ ẹnjìníà ẹ fún mike.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàyè tí ò sọ mí di àgàn alẹ́. Ó ṣẹlẹ̀ pé gbà tí mo lóyún tí mo bá ń lọ mi ò tí ì lóyún rú oyún báyìí rí tí mo bá ń lọ mi ò nílé dá dúró tí mo bá ń rìn mo ṣàmà ṣe mi máa wà inconvenient ṣá. So gbà tí ó wá ń tó táìmù àti ìbímọ sọ fọlọ Ọlọ́run mo ṣàánú mi Ọlọ́run òjijì ṣàánú mi ní second chance. So gbà tí mọ́mì wa ń lọ sí church àwọn ọmọ ọjọ́ ṣèjì fún ọ pé ọmọ ìkòlí lè dá ọmọ ìbí kò lè ṣe kinní kan kí n ṣe ra padà wọ́n sọ fún ọ pé pásítọ̀ tó sọ pé kí n ṣe ra padà òun gangan ní ìjìra padà fúnra. Báwo tó ní kí n ṣe ra padà bó ní ìjìra padà fún ra èlò náà ní kí n ṣe ró àpadà wọ́n mú wa ní 19,000 mo ní ẹ bá ń fi rè olùgbọ́ mo ní ká máa fi rè olùgbọ́ kí n máa jẹ mo ṣe máa mú mi máa gbọ́ kí n máa anywhere tí n bá lọ kí n lọ tẹ́lẹ̀tì máa gbọ́ mi 7-7 sábúyá mo wá sọ mi 7-7 mo sọ ọ̀dọ̀ ọmọ gan mo ti sọ ọ̀dọ̀ ọmọ rẹ jì ìgbà tí wọ́n fẹ́ bí mọ òróró 7-7 tó kù òróró yẹn ò pọ̀ mọ́ mo wá fi sínú ẹ̀rọ ọmọ lọ sí ibi tí mo ti fẹ́ bí mọ mo ti múbẹ̀ bọ díẹ̀ ló kù ìgbà tó wá kú kí n bí mọ mo ṣe lọ mú òróró yẹn mo wá mú kò wá kú nǹkan kan mo wá mú ìka tó láàsì mo wá kìbọ nù ike òróró yẹn mo wá kìbọ ojú ara mo wá gbogbo nǹkan tó ń dà wọ ọmọ ìdúró ọlọ́run òjì bá mi jábọ́ ẹ̀jẹ̀ dídì kan ó dẹ̀ jábọ́ sí ibibẹ̀ mo ṣàbí ọmọ yẹn láyọ̀ tala
0: ọlọ́run ẹbí nǹkan yìí
1: bẹ́ẹ̀ ni.
0: Oore o ọmọ mi ló gbé wáyé ọdún tí èso jẹ ó náà ọlọ́run yóò bá yín dá padà fún yín ní ìlọ́po méjì mélòó lẹ fẹ́ bí sí.
1: Méjì ọkùnrin méjì.
0: Lẹ fẹ́ sí báyìí kọjá mẹ́rin mẹ́rin wọ́n gbà lọ́yìn ẹ fẹ́ padà ní mẹ́rẹ̀ẹ̀rin ó dàṣẹ.
1: Àmì Jésù.
0: Ẹ fún ya 100,000 kéré lùbọ́ yóò bí ra ìlùbọ́. Nice ọba mi òkè tó jẹ́ ó gbọ́mọ mi wá. The downfall of a man is not the end of his life. Ẹbóbìnrin yìí ọ kákò ó ti sọ rẹ má jẹ̀mú rẹ ó ti sàǹdà mẹ́wàá ó ṣe bá rúbọ ọpẹ gan pé olúwo mà ṣe torí ẹnìkan náà ni ó bá wọ náà dúpẹ́. Ẹ wo ìkan number one nìyẹn kó tó di ọjọ́ Monday kìkì ẹ̀rí nìkan lẹ́mọ̀ gbọ́ iṣẹ́ ìyanu kan tó nìyẹn adá ògo padà fẹ́ntó ni gbogbo lé ẹ mú ìdá mẹ́wàá ẹ̀yin tẹ́ fẹ́ sun ọrẹ má jẹ̀mú yín ẹ lo account number yìí 1966 36 38 73 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ kọ́lẹ̀ 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number 30 ni bí èèyàn bá wọlé ẹ lo 20 17 42 90 47 20 17 42 90 47 Comfort Life Mission International ni yẹn ní ó gbé jáde First Bank wa lóhun. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ kí n tó gbàdúrà fún ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí sà má ẹsẹ̀ bíbélì ta fẹ́ kàrí o watermelon lẹ́gbẹ̀ẹ́ pàdé mi àti ẹ̀yin méjì tó bá di 12 bọ̀ láàárọ̀ iyọ̀ ni ẹ̀bù gbogbo lé iyọ̀ yẹn èmi ó padà fún yín padà nígbà tẹ́ bá dé Jesus ti lẹ́yọ̀ kọ̀ọ̀kan a ti prepare iyọ̀ tó pọ̀ ńlẹ̀ anointing ọ̀yẹ́ ti wà ńlẹ̀ méjì ni ẹ bọ́ ohun tó bìnrin yẹn sọ ó ló ti tán oṣù méjì lọ́lọ́run ní ìfún yín torí iṣẹ́ àkànṣe tẹ́ fi ṣe. Ẹ wo ẹsẹ̀ bíbélì tá a kà ní ìwé 1 Thessalonians and 2 Thessalonians mẹ́jọ ni gbogbo ẹ̀ Thessalonica kínní àti Thessalonica kejì ẹ ká gbogbo Thessalonica tán lónìí. Ẹ jẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìrìn àjò yín láyé yóò yá. O mark wedding and mark birthday yin the fine speed from heaven loruko Jesu ko wonu ipin rawo yin happy birthday long life and prosperity happy wedding anniversary God bless you eyin wo le be send the testimony ati losun testimony e ma lo number 08088716566 08088716566 ẹ send the message ire atanu ko bayin you are blessed.
2: Gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibìkan lèèyàn ó gbà táì débi àwọn rè. Eya so wa ke polowo oja ka jo bugbaje lori ikoni Glow 99.1 FM ijapo akure onile ise nla ati kereje kereje onise owo atosise ijoba eja

0: ìyàwó kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́.
1: Ara mi olùfẹ́, mo mà kí yín o. Orúkọ mi ni Wòlíì Rótìmí Ilésanmi. Mo gbàgbé lọ́wọ́ àwọn tó gbẹ́rù lórí nínú Bíbélì. Wọ́n múra, wọ́n káràmásìkí ọ̀rọ̀ ayé ara wọn ni. So ìwọ tó ń gbọ́ mi, o lè máa kígbe ọ̀tá alágbára òkùnkùn kankan níbi gbogbo. No. Lóòótọ́ ni ọ̀tá wà, ṣùgbọ́n ìwọ fúnra rẹ káràmásìkí ọ̀rọ̀ ayé ẹ. O gbọ́ pé wọ́n gbàdúrà níbì kan, má fi ṣeré lọ gbàdúrà. Má wàá tọwọ́ bọ nǹkan tó máa gé ọjọ́ orí ẹ kúrú. Àdúrà ni kó máa gbà, kó dẹ̀ tọ́ àwọn wòlíì lọ. Ẹ gbọ́, ọwọ́ agbẹ́rùdórí. Ọwọ́ agbẹ́rùdórí ni wípé àwọn tó tiraka, tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n dẹ̀ rí ṣe, bóyá o fẹ́ kọ́lé orílẹ̀ yẹn kọ́. O wò pé o bí ọmọ, o dẹ̀ sáré pé káwọn ọmọ ẹ jẹ́yàn, o dẹ̀ gbìyànjú Ọlọ́run gbà fún àwọn ọmọ yẹn yàn wọ́n yanjú. So ìgbà yẹn ló gbé ẹrù yẹn dórí. Are you getting what I'm saying? O fẹ́ ra mọ́tò, o rí mọ́tò lò, àwọn ọmọ yẹn wọ́n yanjú, wọ́n tọ́jú ẹ. Ìgbà yẹn ló gbẹ́rù dórí o. Ọwọ́ agbẹ́rù dórí. Gbogbo ènìyàn ló múra, ló bẹ̀rẹ̀ tó fẹ́ gbé ẹrù, ṣùgbọ́n ṣé wọ́n ní okun àti agbára láti gbé? Lórúkọ Jésù, mo fẹ́ gbàdúrà báyìí. Mo lo sáà gbọ́, mo lo sáà 67, mo fi gbàdúrà fún ẹ. Agbára láti gbé ẹrù ògodórí ní orúkọ Jésù, ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún ẹ. Mo pàṣẹ, mo ní agbára láti gbẹ́rù dórí, ẹ̀mí mímọ́ Jésù mi kó yọ̀ǹda rẹ̀ fún ẹ. Wàá gbagbára yẹn, wàá gbẹ́rù ògodórí, wàá gbẹ́rù ògodórí. Kò ní rẹ̀ ọ́, ọwọ́ ò ní ro ẹ́, kò ní rẹ̀ ọ́ sẹ̀, ọwọ́ ò ní ro ẹ́, kò ní rẹ̀ ọ́, ọwọ́ ò ní ro ẹ́. Ìtumọ̀ ẹ̀ ni wípé àwọn tí o máa bá pàdé, tí ayé rẹ yóò fi nítumọ̀. Àwọn tó o máa bá dọ́gba, tí ayé rẹ yóò fi dọ́gba. Àwọn tọmọ rẹ máa bá dọ́gba, tí ayé wọn á fi dọ́gba. Ní orúkọ Jésù, ó bá wọn pàdé, ó sì rí wọn. Gbọ́ àdúà, gbọ́ ẹni lohùn. Jésù Olúwa wa, àmín. Ará mi olùfẹ́, mo súre fún yín, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tajà, oníṣẹ́ owó, oníṣẹ́ oṣù. Lórúkọ Jésù, àánú dìde sí yín, àánú gbé yín sókè. Ẹ má gbàgbé, mo fẹ́ fi àkókò yìí sọ fún yín pé ení la fẹ́ sọ ọrẹ májẹ̀mú oṣù tuntun tí inú oṣù kẹjọ yìí. 1,200 naira. Wà á máa pè mí, màá fi nọ́mbà tèmi gangan lẹ̀. Tó o bá ti sán, máa pè mí kí n súre oṣù tuntun fún ẹ. Mo gbàgbé o, ìwọ ni ẹ̀rí kan. Torí pé lónìí ení yìí ṣe mọ déètì ẹ̀ní, gbẹ̀gẹ̀dẹ̀ á gbiná, mèmí yóò sì mí. Ẹni ó tún bọ́ sí ọjọ́ ajé, àná ló yẹ ká ṣe é. Ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ fi sí òní ni tí ń ṣe ọjọ́ tí Ọlọ́run ti kọ, tí ń ṣe ọjọ́ Monday. Lórúkọ Jésù, yóò dára fún yín, ọkàn rẹ̀ yóò sì balẹ̀. 1,200, má dẹ̀ fi nọ́mbà mi sílẹ̀. Ìyẹn ni kọ́kọ́. Mò ń bọ̀ ní sùúrù lérè ní Tuesday, lágbára Ọlọ́run ní ọ̀la. Mò ń bọ̀ ní Tuesday. Níbo ni sùúrù lérè? Ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti orílẹ̀ Gànmú, Aṣápò, ẹ kò sọ fáwọn èèyàn pé ẹ̀ ń lọ sí Dòyìn, láti Dòyìn ẹ wọ mọ́tò Shitta Underbridge. Tẹ bá dé Shitta Underbridge, ẹ lẹ́ lọ sí ibo nìyẹn, Fuja Street Community tó wà ńbẹ. Ibẹ̀ láti fẹ́ ṣe. Bákan náà tí n bá kú ọ̀nbẹ, mo ń lọ sí Badagiri nìyẹn. Mìmì àmì o, nínú ìsọjí Badagiri tí a porúkọ rẹ̀ ní My Story Must Change. Mo ń bọ̀ náà, ẹja gbọ́rọ̀ ẹ̀ rí.
2: Wọ́n láti Èkó, ẹ̀rí mi ni pé lánàá, ó papọ̀ wọlé fún mi ní ara. Ọmọ yẹn, ó ti fẹ́ wọnú ọkàn mi sí ẹ̀mí mi. Wọ́n sáré wọlé, wọ́n lọ pé òróró bátò sẹ́ńdà. Wọ́n fi rọ́ọ̀bù àyà mi àti ọyàn mi. Lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà ẹ̀ ti wọ́ owó lọ. Àtàná ẹ̀ máa ń yàgbẹ́, mo bẹ̀rẹ̀ sí yàgbẹ́. Wọ́n náà ṣe ṣe fún mi
3: yìí. Ṣé pàdé orúkọ Jésù ló ṣe?
2: Orúkọ Jésù ni.
3: Orúkọ Jésù la fi ṣe.
2: Orúkọ Jésù bẹ́ẹ̀. Orúkọ Jésù ni. Mo wá sọ pé ọjọ́ bàbá mi ló sì ní bí sọ́nà. Orúkọ yìí ni orúkọ Jésù. Mo ṣe ti wọ́ ní ẹ ti wọ́ inú ọkàn mi lọ. Mo ṣe ìsàpọ̀ mi wá ya ìgbẹ́.
3: Ọkàn yóò nípa àwọn ọmọ. Ẹ ti bí ṣe.
1: Ará mi olùfẹ́, ṣe rí oníṣẹ́ àrà ní Ọlọ́run o. Tẹ bá wò ìyá yìí bí ìbá ṣe pé àdúà àti òróró bá tò sẹ́ńdà, ọ̀tá ìbá ti kọjá lọ. Mo wá gbàdúà fún ẹnìkan náà tó ń gbọ́ mi. Ọfà ọjọ́ pípẹ́ tàbí ó ṣẹ̀ṣẹ̀ wọlé lára rẹ, ẹ̀mí mímọ́ lè jáde. Mo sọ fún yín, èlò ni back to sender. Ẹ fi sow seed fún Ọlọ́run, 1,300 ni. Ṣùgbọ́n ní Badagiri yẹn, ororo kan wa ti mo fe fun yin ni ofe ninu isoji yen e ma gbagbe ola tuesday isoji e ma bere ofe ni ma fun yin ni ororo kan iyen ni agbara gan iyen tun yato si back to sender yen ororo anu wa back to sender wa iyo agbara na wa omi si oni na wa gbogbo e le ma ni ori ofe si loruko jesu iwo ni eri kan mo nbo e ja gboro eri kan si tori asi ma salaye bi awon ipade wa mo yen bo se ma lo mo nbo
2: oruko mi ni tawa
3: lati
2: imude
3: alright
2: so mo wa jeri si agbara olorun ororo ti mo ra mo bi nibi ti mo nge
3: ororo adu wa bi
2: ben so bi ti mo nge emi ati awon ma buro mi la jo nge awon ederi on ni ya won ni baba asajo mi sa ko won sodo seni ta wa lodo eyan sa wa so po n fe fe ikona awon omo yen omo yen on iju omo to na fe iko iju omo bia 14 years lo school bi bayi o n wa o wa na tero kini gbogbo eleyi mo na omo lomo e de pe mo n toju eyin wa n so pe en fe fe won se en le gbadura ko mo yin mu iru yin wa si le pe ohun fe fe ni mo a fe je san mu ko soro o wa dijo ko re mi tun mu mi o tun wa wa mi wa lo ba tun soro mo yen pe ohun na tun fe fe ba de da kan bo se so ni e pe ohun fe fe omo ohun mo kan sun loru ni mo ba ri onitan lo ba n kole kun o wa je oju e sari bi ta tin kole kun mo ko ri pe kini na kan bo mi ni mo fe jira mi le yi mo fe se kan mi o le se kan onitan wa di mi mu o ju yan mi mu bayi igba pe yo ti won se bayi o tun rin mi bayi ah ki le le iwo lo mo yi ba ta ji mo sare lo gbe ororo ba ko tenda yin mo wa fi pa gbogbo ara mi mo fi pa gbogbo e mo wa dupe lowo olodun pe yi to n sele mi kan to yi pa gbe lo hospital wa ma de kaakiri olodun o jeje ri wahala lati bi osu meji na
1: ara mi olufe agbara jesu o wa laye sibe loruko jesu gbogbo ofa ti ota n ta si o ipe to gbe ese mo pase back to sender mama wi tele so pe back to sender be lo de mari loruko jesu to ito niwo bagba to ti gbagbo to de gba olorun gbo wa yin olorun oro ro si pada ja si ayo ko to di pe mo so bi awon ipade wa se fe lo lose yi e je ki agboro eri kan si tori wakati eri o la wa yi sugbe mo gbagbe loni sorry ni ojo tuesday ni ola bayi ipade meji lani mo nbo ni suru lere nbo ni suru lere eyin ti e nbo lati my two estate ewo moto sele express eyin ti oko ta te ba de sele ewo moto to lo si lawansin lati lawansin ewo moto to lo si randu avenue junction so ke wa bere fuja street e ri lo kan yin community hall to wa ni fuja street ni eyin ti mushin oju elegba lati mushin e ri moto fuja direct lati oju oye e ri moto fuja direct eyin ti oju elegba ewo moto fuja street direct te ba de fuja e bere community hall to wa nbe won renovate hall yen lowo sugbon aye wa nbe ta nlo so omi agbara ti mo ko wa latori oke ta ti gbadura si nibi isoji ogijo mo fe fun yin o ofe de ni egbo o ntaja onise owo ile oko e o gbadu oko oja e o lo dede o ko un to ba fe omi adura le yanju e ati oruko jesu e ja pade ni ojo tuesday yi ti se ola ke le gba omi yen lo fe ka de tun jo gbadura iyen ni koko se ri ni ilu badagiri ni tuesday yen ago marun ni pade abere tetede o tori ororo yen 2300 lo wa nle ko ma di pe ko ni to en ti en ba lati badagiri roundabout te ba lati badagiri gberefu french tabi be republic of benin lati badagiri yen ewo moto to lo ibereko tabi ke gbe maruwa to lo ibereko e bole ni iyana toga ni bereko iyana toga iyana itoga ni bereko e cross si other side legbe church eleja e ti ri wa legbe church eleja yen ibe la wa so office titi bayi ni ayelaju market e ti ri wa legbe titi feed yen to be feed bereko so mo de ki kabiyesi oba ibereko e ku alejo wa god bless you sir ati gbogbo joye patapata eyin ti e n bo lati okoko my two kankan te n bo lati yanora agbara e wo moto to lo badagiri e bole ni yana toga yen e wo apa otun yin yen e ti ri feed yen nbe legbe church eleja e ti ri wa nbe e gba ororo yen gbogbo ènìyàn tó ń gbọ́ mi gbé fóònù ẹ kó máa pé àwọn ènìyàn wípé ọ̀la tuesday ni ìpàdé yẹn ní aago márùn-ún ìrọ̀lẹ́ á sì parí aago mẹ́sàn-án mo ń bọ̀ ẹjẹ́ agbọ́rọ̀ ẹ̀rí nípa ti iṣẹ́ àdúrà àánú.
4: dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa ilé san nílò tì mí ọlọ́run ṣàgbára dọ̀tún àní wa yín tí o mi mọ̀ pé wò lìí tó tún rí báyìí ń bẹnu ayé mọ torí mi ní gbàgbọ́ mọ́ pẹ̀lú gbogbo nǹkan tó jù mí ti rí wọ́n dàgbà tó ti pé bóyá àbí ti ń ṣe mí hun ó ní ọsẹ tí mo rà ní ọ̀dọ̀ bàbá wa ló mú kú ń bẹ̀ torí pé mo ń ta aláìsí ẹ̀wà nǹkan tẹ́lẹ̀ nígbà tó yára àwọn onígbà jìbìtì bá lù mí nígbà sá mo gbowó mi gbogbo nǹkan bá dagun kò sásì nǹkan kan máa ti jẹ́ dọ́ràn wo káàkiri káàkiri wọn bowó tó tún kù sí mi lọ́wọ́ wọn tún gbà kò sí nǹkan kan mọ́ mo wá ọ̀rẹ́ mi wá pè mí níjọ́ kan pé bàbá kan mọ̀ ń bẹ ní oko afọ́ wípé ọlọ́run mọ̀ fi bàbá kalẹ̀ síbẹ̀ ni ipá fi bí gbogbo nǹkan ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ìgbà tó ṣe pé màjíìkì ni ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ ní ẹ̀sìn tí wọ́n ń tà wípé ẹ̀rù pé bóyá ọ̀sẹ̀ ló fi gbogbo nǹkan ti ń bẹ láàrin ìyẹn ló mú kó ń bẹ èmi náà ṣáà ṣe gbìyànjú náà wọ́n ṣáà ta àwọn ọ̀sẹ̀ wọn ta ìgbẹ̀rún lẹ́wà èmi tó ṣe pé àti di àti mú gan ó nira fọ́tà mi mo sá lọ ra ọ̀sẹ̀ wọn ìgbà tí mo délé mo sá lọ wẹ ọ̀sẹ̀ wọn ìgbà mo wọ ọ̀sẹ̀ wọn ọ̀rẹ́ mi kan tó jẹ́ pé nígbà tí nǹkan jọ wà lọ́wọ́ wa tájọ́ máa ná ọ̀nà lọ rajà bí mo ṣe wẹsẹ̀ tán tí mo sùn báyìí ìdajì ìjọ kejì bá ọmọbìnrin ló mọ̀ jì mí tó bá ní òun gbọ́ pé kò sí nǹkan kan lọ́wọ́ pé gbà ti tán ó sì jẹ́ mí ní 300,000 lọ́wọ́ kọ́kọ́ kó 300,000 fún mi ẹ̀yìn ìgbà náà ló bá ní ráìsì ẹ̀wà gbogbo ọjà tí àjọ ń tà ó tó bá ti di ṣe díẹ̀ sí ní ìsìnkú ìran ọmọ tẹ̀lé wọn kán bá mi kó sínú mọ́tò òun fi ta mí ní ọrẹ àwàdà ni mo mọ̀ ń pè o ó ṣàṣì bá mi kó àwọn ọjà ìwà nù ṣọ́ọ̀bù tí ó ṣe kan bẹ̀ ta ti ti pa lábàlọ́ ọgbọ̀n náà bá ṣe bẹ̀rẹ̀ sí ní ìtajà mi ó ṣàlà àwọn ọjà yìí òun ò ta fún mi o ò ń bùn fún mi ò ń bùn mi ni ó ṣàn yá mi lẹ́nu.
1: ará mi olùfẹ́ lórúkọ jésù ìwọ náà wàá rí ìyanu ẹ mọ́ gbàgbé o ará mi olùfẹ́ ní ọjọ́ friday ìpàdé wà nílùú sàgám mo máa wà ńbẹ̀ mo ń bọ̀ ẹ̀yin náà ẹ mọ́ gbàgbé mo fẹ́ fún yín ní tí mo sọ tí mo promise yín pé mo fẹ́ fún yín so bẹ̀tẹ̀ ẹ jẹ́ kájọ gbàdúrà ní tuesday ní friday yìí tẹ bá ti dé sàgám ẹlẹ́ẹ̀ lọ sí sábó under bridge oníjókòtà hàn ní àárọ̀ ni o kì í ṣe ṣọ́ọ̀rù àárọ̀ kùtùkùtù aago mẹ́jọ àárọ̀ sí aago méjìlá ni lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan wàá dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó bá di upper friday lọ́hùn yẹn ni mo fẹ́ fún yín ní nǹkan kan kí nìkan náà ẹ máa gbọ́ tó bá ti yá gẹ́gẹ́ bí mo ti sọ ẹ jẹ́ pàdé ní ọ̀la ní sùúrù lérè láàárọ̀ ní fújà street aago mẹ́jọ àárọ̀ sí aago mélòó aago méjìlá ọ̀sán dẹ̀ tó bá di aago márùn-ún nírọ̀lẹ́ ní ìsọjí ìlú badagiri ní ìbẹ̀rẹ̀ ko tẹ bá ti láti badagiri ẹ̀wọ̀ mọ́tò tó lọ ìbẹ̀rẹ̀ ko ẹgbẹ́ chọ́ọ̀chì ẹlẹ́ja fídì tó wà ń bẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́sàn-án alẹ́ ni ẹtí ẹ ń bọ̀ láti àgbárá òkòkò ìkankan ẹ̀wọ̀ mọ́tò tó lọ sí badagiri ẹ bọ́lẹ̀ ní ìyànà ìtọ́ga lẹ́gbẹ̀ẹ́ yín yẹn ẹ wo ọ̀kan ẹ rí fídì tó wà ní ìbẹ̀rẹ̀ ko lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì ẹlẹ́ja God bless you. Ororo ti yin o ti wa le biba 2300 pieces lo wa le. Mo so fun yin mo ni eni la fe so re majemu osu tutun ta wa yi ninu osu ke jo yi. So 1200 naira account number to ma send e si re to ko sile to ba ti send e mi gangan ni wa ma pe 00699 36 107 gbọ́lẹ̀ kan sí 00699 36 107 access bank orúkọ tó wà ń bẹ̀ light of the living church tó bá ti send ẹ̀ nọ́mbà yìí ni kò pè kò sọ orúkọ tó fi send ẹ̀ tó bá ti ń send ẹ̀ kò dá kò níkọ forúkọ ẹ̀ send ẹ̀ tó bá jẹ́ paga ló lọ níkọ forúkọ ẹ̀ sí tó bá ti pè mí wàá sọ orúkọ tó fi send ẹ̀ nọ́mbà yẹn rèé ti tèmi gangan ni o 0806 231 3555 gbọ́lẹ̀ kan sí 0806 231 3555 mo fẹ́ gbàdúà lónìí ọjọ́ ajé mo fẹ́ sùúrì fún ẹ wàá dẹ̀ rí àánú wàá rí tàjé ṣe God bless you nọ́mbà chọ́ọ̀chì rèé pé 0706717 0079 lọ fọ́lọ̀ mi lórí Facebook àti TikTok orúkọ tó wà ń bẹ prophet rotimi ilésọmi ara mi olufe ipade adua wa ni ilu moshin gbogbo friday akoko ninu osu nibo ni moshin te ba ti de onile gogoro e bere idera cinema hall ago meje aro si ago mewa aro ni god bless you.

0: ojoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn yé. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbọ́ ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọ kájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

ìlú mọ ètò ó balẹ̀ bí ọwọ́ ara ojo ètò kan ṣoṣo bí ẹgbẹ̀rún rú ẹ̀ ìjọ ń lọ katapila ọkọ̀ òkè ó ti dé sórí ìkànnì yìí glo 99.1 FM ètò akọ́ni lọ́gbọ́n tó dùn yàn gbàyàngbà tí gbọ́ngbọ́n kan sí ni abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí abala àkọ́kọ́ ní ẹ̀fẹ̀ àti àwàdà lónìí rànran níbi tẹ́ ti máa rẹ́rìn kéékèèké nígbà tí àwọn atọ́kùn bá ń fẹ̀fẹ̀ àtàwàdà pẹ̀lú àwọn odù ọlọ́jì kàbìtì kàbìtì ń pàrònú ẹni rẹ̀ dá yín lára yá abala kejì ni ẹ bá wa dá sí kíni kí n ṣe níbi tá ti máa ṣàgbéyẹ̀wò ohun tí ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá èèyàn tó sì nílò ìmọ̀ràn abala kẹta ni ẹ mú nọ́mbà ẹ jẹ̀bùn ẹ ti láǹfààní àti pè mú nọ́mbà ẹ sì jẹ̀bùn tó nítumọ̀ ìdánlọ ọjọ́ Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ni o lórí ìkànnì glo 99.1 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ 9 to 10 PM àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dántọ́ méjì Adébíyí Àbáyọ̀mí Asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tawadà tí gbogbo èèyàn mọ̀ sí MC Decent pẹ̀lú Ọláyẹmí Adékúnlé Agbólóhùn bí ọ̀jẹ̀ amúlẹ́nu bí abẹ ni ó máa tọ́kùn ètò ọ̀hún ìdán

0: ṣàwọn ẹfẹ ètò kan pàtàkì ibi tí a ti máa sọ nípa bí a ṣe lè lọ sí òkè òkun ní ìrọ̀rùn láì sí ìbẹ̀rù tàbí jìbìtì iléeṣẹ́ Evashine Films and Travel Media Limited ló ṣe agbátẹrù rẹ̀ ètò yìí a máa wáyé ní gbogbo ọjọ́ Àlàmísì ní déédé aago mẹ́jọ àbọ̀ sí aago mẹ́sàn-án alẹ́ ní ìkànnì rédíò Glow 99.1 FM Àkúrẹ́ Àgbáòye Àwùjọ Sunday Àgbáyé Jágilégbò ní àtúnkọ ètò yìí abala méjì ni máa bá wájọ bàbá màmá boy boy gẹ́gẹ́ ẹ̀jẹ̀ kí àjọ gbádùn ètò yìí o ẹ wo ó máa láàlú gan ni sà àjọ máa gbọ́ ni power by Evashine Films and Travel Nigeria Limited.
1: Ìrírí lágbà owó ojúrí ojú ò bá rí o ẹnu òní lè sọ.
2: Ohun ojúrí lẹ̀tọ̀ amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM láago márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o ẹ̀jẹ̀ àjọ máa gbọ́.
1: Ìrírí lágbà owó ojúrí ojú ò bá rí o ẹnu òní lè sọ.
3: Many people are in the band. Everything I do, my pressure.
4: From Monday to Friday, every week, we hustle and bustle. Oga, you won't kill yourself. Life no be about money alone. No. Every Friday by 5 p.m., we gather, listen to better high life music from all.

0: will ginger our spirit and set us in the mood for the weekend. Wazobia High Life. If you call it Durumi, I can't go. Better Hausa music, even Calabar music. Benin music, all High Life. Making us one Nigeria. With fun, happiness, and joy. Make it a date with Mr. Sam, Original Daddy Yo. Every Friday by 5 p.m. to 6 p.m. on Glow 99.1 FM. Ijabo State Akure. Don't go nowhere.
1: London Bridge is falling down, falling down, falling down. London Bridge is falling down, my fair lady.
2: Hello, kiddies. Guess what? Your favorite children's radio show is back.
3: Glow Kiddies is back bigger, brighter and more exciting. Get ready to learn, laugh, play games, hear amazing stories, answer phone questions and discover beautiful life values every single week.
2: Wow! What time is Glow Kiddies?
3: Catch Glow Kiddies live every Saturday from 4 p.m. to 5 p.m. One full hour of fun, learning, music, games, stories and exciting callings just for you.
2: And it's hosted by our favorite auntie on radio.
3: Auntie Rachel! Tell your friends, tell your classmates, tell your brothers and sisters, don't miss Glow Kiddies every Saturday from 4 p.m. to 5 p.m. Where children learn, laugh, grow, and shine. Glow Kiddies, keep glowing.
1: Iron bars will bend and break, bend and break, bend and break. Iron bars will bend and break, my
4: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbin òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lóní má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
5: Ìkànnì Glow FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan. Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa ni jọ.
6: Àsìkò tún yẹ ajá jẹun ọmọláyé. Káyé má ṣe dá wàhálà sí ọlápadà.
7: Lọ́dún ọjọ́ kẹta nínú oṣù September, ire tó ṣòro gbàgbọ́ ìwà àtọmọ rẹ ó yá gbà. Ó tún ti dé o. Angẹ́lì tá a ní kó sílẹ̀kùn oṣù tuntun fún wa tún ti ṣí o. Ilé ọba mi tó ni dédé ọba mi tó ni gbogbo àsìkò. Kábíyèsí ni ọba mi tó lọ kárin kẹsẹ̀ kárin kẹsẹ̀. Ọba mi ẹlẹ́gbàgbẹ̀jẹ̀ ohun ẹlẹ́gbàgbẹ̀jẹ̀ ọ̀rọ̀. Gbogbo ẹni tí ọlọ́run rẹ̀ bẹ láyé káwọ́ yín méjì sókè kẹ́kọ̀ọ́ pariwo ogo. Bàbá alábìyẹmọ yín wọlé wẹrẹ ò pásọ fọ́kẹ́ yẹmánẹ ni mò ń jẹ́. Ọmọ rẹ ò ní fòṣẹ́lẹ̀ lójijì. Ó ṣe jẹ́ wípé ẹni tó súnmọ́ ni tó mọ ni délédélé gan ni tún ṣe ni. Tadika gbẹ́kẹ̀lé kadika farati gan. Ogún ọmọ ìyá ni a máa já ni. Oh my God. Ẹni agbójúlé ẹni afọkàntán tó ń fogún já ni. Ogún ọmọ ìyá ẹni ní káfò kẹ́nìṣó. Ogún ilé bàbá ẹni ìyá ò tí ẹ ṣe máa sọ. Ogún ọ̀rẹ́ aláfọkàntán kíni délédélé gan ìyẹn gan ọ̀rùn. Ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá láti fọkàntán tó tún jọ ló tún padà fogún já ni. Ṣé ó gbàgbé wípé ọmọ bàbá Joseph ló ran lọ sí ẹ̀wọ̀n. Ọmọ ìyá Ebeli ló ran lọ sí ọ̀run àpàpàdodo. Ọmọ ìyá Ìsọ̀ ló padà gbógun ìbí rẹ̀. Rúbẹ́nì Àkọ́bí tá a wò gẹ́gẹ́ bí olórí lọ́jọ́ ọjọ́ sí ló tún ń bá ìyàwó bàbá rẹ̀ ní àjọṣepọ̀. Ọjọ́ lọ́jọ́ tí èèmọ̀ wọ̀ lú Júdásì tó ń bá Jésù jẹun tó tún lọ tà fún àwọn àlùfáà. Yé gbẹ́kẹ̀lé èèyàn yé gbára léyìn olùfẹ́. Ó ṣòro gbàgbọ́ wípé Dẹ̀lélà ló mú páswọ́ọ̀dù Samson lẹ̀ lórúkọ Jésù ayé òní ba tiẹ̀ jẹ́. Ẹni tó fọkàn tẹ́yìn lórúkọ yẹ kò ní jìn ẹ lẹ́sẹ̀. Olólùfẹ́ Ádámù ló fún ní àpùjẹ lórúkọ yẹ wọn nígbà bí oúnjẹ mú ọ. Ọmọ bàbá Joseph ló di rìkìsí sí lórúkọ Jésù wọn ní di rìkìsí sí wà tọmọ rẹ. Ẹ̀mí ṣiṣẹ́ ṣiṣẹ́ ló bàlẹ́ Rúbẹ́nì lórúkọ yẹ kò ní bàlẹ́ wà tọmọ rẹ. Mo kéde ẹ̀mí kìí sára kó bàlẹ́ o. O ní kó sáwọ́ o. O ní rora rẹ fáyé. Ó yẹ gbẹ̀tura lọ́wọ́ ogun Promise and Faith. Gbẹ̀tura lọ́wọ́ ogun Àmúbọ́. Gbẹ̀tura lọ́wọ́ ogun Àṣẹtì. Gbẹ̀tura lọ́wọ́ Kòtókòká. Gbẹ̀tura kúrò lọ́wọ́ Gbèsè Ojoojúmọ́. Gbẹ̀tura kúrò lọ́wọ́ Kókùnrin Máa Gbé Ajùlẹ̀. Gbẹ̀tura lọ́wọ́ Kòpásì Kòfẹ́ẹ̀lì. Gbẹ̀tura kúrò lọ́wọ́ ogun Àdágbé Àdásọ̀. Amen. Tura kuro lowo ise lari arowo.
8: Amen.
7: Tura kuro lowo gu abaraye fowo ti.
8: Amen.
7: Tura kuro lowo gu ifaseyin ran.
8: Amen.
7: Dominira kuro lowo gu idaduro.
8: Amen.
7: Tura kuro lowo gu esan.
8: Amen.
7: Tura kuro lowo gu amunipoyi loju kan.
8: Amen.
7: Tura kuro lowo gu alakala ojojumo yi.
8: Amen.
7: Tura kuro lowo gu ti o je ko roje omo je.
8: Amen.
7: Tura kuro lowo gu ijakari wo ojojumo yi.
8: Amen.
7: Oje gbatura. Gbatura. Gbatura. Gbatura. Gbatura. Oluwa to ba je ko se ni to le se o ya gba koso ituro ni agbogbo o ya ko wonu le re ara ma to tama tama alabi akotu ko wonu le re anu be se re wo o be bi yin wo o be dile yin wo o to tira ka to le se o ya anu yanju ale ni o olorun ni dawo duro lori oro ma re olorun ni da dabu kata re o olorun ni je ka yo pada se si osi olori omo o olorun ni gba ka yo fo mo re se mi di o kala pekele omo re oni sagbese ran ifo ni fo mo re lopo ya ologba to loye omo ye ko ni pada gbofo lo ni anu omi je renu mama o sakuma o damu ma lori omo edu okan re oluwa yo dasi leni o oluwa yo sowo sakati wa to mo re omo re oni sase danu oni sase danu lori omo lori sero oni sase danu lori gbese aye re oni sase danu lori irajo si loyibo ye oni sase danu gbogbo n tó fojú ọwọ́ kójọ ò ní fẹ̀yẹ ọwọ́ dànù gbogbo làálàá tó ń ṣe lé ní ẹlẹ́lẹ́ni ò ní jèrè rẹ ìfìyànjú rẹ lórí.

0: ọ̀rọ̀ pọ̀ gidi gan ni o.
1: Gbogbo àwọn ìwé ìròyìn ti ń jáde ní gbogbo ọgbà.
0: Ọ̀rọ̀ pọ̀ ó pọ̀ ó pọ̀ dáadáa.
1: Pẹ̀lú gbogbo ìròyìn ti ń jáde ní gbogbo ibi.
0: Ó dáa látinú ìwé ìròyìn Daily Post.
1: Ọ̀rọ̀ pọ̀ ńbẹ.
0: Ìwé ìròyìn The Hope.
1: Ńbẹ̀
0: Ìwé ìròyìn The Nation.
1: Ó ti pọ̀ jù.
0: The Guardian náà kọ́. Ìwé ìròyìn Vanguard. Ìwé ìròyìn Punch. Leadership. The Sun. This Day. Ó dáa bó ti ń bẹ ńbẹ tó pọ̀pọ̀pọ̀ náà làwọn mọ̀ já yín sí lágbọ̀n ètò ìdárayá ètò ọ̀gbìn ètò ẹ̀kọ́ ètò ìlera láwọn ti mọ̀ já yín sí lójúmọ́ tòní jẹ́ kí n bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi bí inú ìwé ìròyìn Daily Post gan níbẹ̀ ni mo ti máa gbéra sọ ọ́ níbi tí mínísítà ìlú Abuja Ìyún Wike ti sọ̀rọ̀ báyìí wípé òun ò ní káwọ́ pọ̀yìn ó ní ẹ wo èmi ò ní fọwọ́ lẹ́rán kí n máa wò kí Àtíkù kí ó jáwé olúborí èyàn nílùú Àbújá àti nípínlẹ̀ Rivers ó ní ààrẹ Tinubu gangan ló máa jáwé olúborí nípínlẹ̀ ọ̀hún.
1: Ìròyìn kan náà jẹ́ kó di mímọ̀ bíi wípé àwọn ilé-iṣẹ́ kan ti ń bẹ o ní ilẹ̀ Amẹ́ríkà lọ́hùn-ún wọ́n tọpinpin wọn wá jẹ́ kó di mímọ̀ wípé mílíọ̀nù mẹ́ta dọ́là òun náà ní ẹ̀mọ̀ ti bẹ̀rẹ̀ sí fún wọn lówó wípé kí wọ́n jọ̀ọ́ ẹ gbà ẹ máa fi

ìyẹn ìdíje ti cricket lápá bẹ gọgọ nìyẹn láwọn tó jẹ pọ jọ orí wọn lé tí o ti kọjá ọdún mọkàndínlógún nínú ìdíje lè tún kópa lè tún lọ lọwọlọwọ tó jẹ pé ìgbáradì gìyẹn ìgbáradì ìdíje lè jẹ ìyẹn fún ìdíje tó lè gbàláyé tó jẹ pé bẹ láti máa yọ àwọn epo ìyẹn kò náà lè ká máa lé ìtún pé orúkọ wọn ìyẹn ní yellow green là á gbọ́ pé lára àwọn ìdíje ọ̀hún ìkan máa wáyé lónìí ìyẹn lago méjìlá ìní ó jẹ́ kó máa láǹfààní ìyẹn láti kojú orílẹ̀-èdè tanzania bó ti ẹ̀jẹ̀ kúrò lẹ̀ tanzania àwọn ló ń ṣagbátẹrù ìyẹn ìgbáradì ọ̀hún ìyẹn ìdíje ìgbáradì ọ̀hún gẹ́gẹ́ bó ṣe láǹfààní ìyẹn láti jáwé olúborí láwọn ìdíje bíi méjì tó ti gbá sẹ́yìn nínú group a ibi tí wọ́n kó wọn sọ̀dí sí ó jẹ́ pé orílẹ̀-èdè nàìjíríà ló ń bẹ lórí òkè téńté ìyẹn group ọ̀hún nínú group ọ̀hún wọ́n ti fẹ̀yìn uganda balẹ̀ àti ẹ̀yìn malawi lónìí wọ́n tún máa láǹfààní ìyẹn láti gbéná wojú orílẹ̀-èdè tanzania ló ti jẹ́ pé àwọn gangan ló ń ṣe agbátẹrù ìyẹn ìdíje ńlá pa wọ́n bá ṣe dáadáa ó túmọ̀ sí pé ìdíje orílẹ̀-èdè àgbáláyé

ìpínlẹ̀ Èkó. Bàbájídé Sanwó-Olú, Sanwó Lagos, Sanwó Èkó. Ó ti fọ̀rọ̀ ọ̀rọ̀ kan léde. Ibi tó ti ń ṣe ìbúra wọlé, èyí ẹ fún àwọn bíi 44 kan ni. Wọ́n jẹ́ bí àwọn alága, ìyẹn fún àwọn àjọ àbí àwọn ẹgbẹ́ léyìí tó ní ṣe pẹ̀lú ìdárayá, ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Ibi tí gómìnà tó ti ṣe ìbúra ẹni wọlé fún wọn sínú àwọn àjọ lóríṣiríṣi tó ní ṣe àti àwọn ẹgbẹ́ tó ní ṣe pẹ̀lú ìdárayá, ìyẹn ní ìkẹjà. Ẹnbẹ̀ gọ́gọ́ ni gómìnà tó wá sọ̀rọ̀ sí gbogbo ayé. Ó ní ẹ wo bá a ṣe búra wọlé fún yín lénìí. Ẹ rí wípé kíni ẹ ṣe dáadáa. Ẹ wá àwọn ògo tuntun, ìyẹn sínú àwọn aré ìdárayá. Ní ètí ẹ bá wà, ìyẹn lápá àbẹ̀ gọ́gọ́ nìyẹn. Àwọn fẹ́ kí ìpínlẹ̀ Èkó wọ́n máa mú àwọn èèyàn jáde tá a máa ṣojú ìpínlẹ̀ ọ̀hún àti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gẹ́gẹ́ bó ṣe búra wọlé fún yín lónìí, ẹ jẹ́ kí àwọn ògo nípa ti aré ìdárayá lóríṣiríṣi ó bú jáde. Ìyẹn ní Las Gidi ní ìpínlẹ̀ Èkó, ìyẹn ní Èkó gọ́gọ́ nìyẹn. Ó ní láti mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣàṣeyọrí sí gbogbo àwọn iṣẹ́ tẹ́ bá gbé ṣe láwọn tó ṣe aré ìdárayá, ìyẹn lábẹ́ yín láfi máa mọ̀ bí a ṣe yín. Ìyẹn bó ṣe ní kìmí tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé gómìnà sọ lápá bẹ̀ táwọn olóyìn náà tó sì gbé jáde. Ó tún wá ṣàpèjúwe ìyẹn sí àwọn àṣeyọrí tó jẹ́ pé ìpínlẹ̀ Èkó ń ṣe, ìyẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pàápàá jùlọ àti nípa ti ìdíje ìyẹn ti National Intermediate Game tó jẹ́ pé ìpínlẹ̀ Èkó tún gbáradì. Ìyẹn láti ṣe bẹ́ẹ̀ láti ṣe igbátẹrù rẹ̀. Ó ní ìdí ni pé torí pé ìpínlẹ̀ Èkó nífẹ̀ẹ́ sí aré ìdárayá, àwọn sì tún ń ṣe dáadáa. Lápá àbẹ̀ gangan nìyẹn. Èèyàn tó jẹ́ kí wá iléeṣẹ́ ìjọba ìyẹn fún ìtọ́ ní ṣe pẹ̀lú aré ìdárayá ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Ọ̀gbẹ́ni Lékan Fátódù náà wọ́n fọ̀rọ̀ pẹ́ lẹ́yìn wípé gbogbo ẹ̀yin olùkọ́ni ẹ̀yin tẹ̀ ń kópa nu aré ìdárayá, ẹ̀yin iléèwé àti iléeṣẹ́ ìjọba iléeṣẹ́ àdáni, ẹ jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká rí pé a gbé aré ìdárayá ìyẹn síbi tí ó ní àpẹẹrẹ, ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Ó sì tún gbóríyìn fún gó ìyẹn ìjọba ìpínlẹ̀ Èkó, ìyẹn fún àwọn àtìlẹ́yìn èyí tí wọ́n ń ṣe fún aré ìdárayá ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún. Ìyẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá àbẹ̀ gangan nìyẹn. Lápá bí ó ìròyìn míì tún leléyìí, ìpínlẹ̀ Èkó láti wà láàárọ̀ yìí. Ìwà iléeṣẹ́ ìjọba tó ní ṣe pẹ̀lú aré ìdárayá, a gbọ́ pé ó ti pàdé ọ̀dọ́mọbìnrin kan àti ìyá ẹ̀ nítorí ọ̀rọ̀ kan tó jáde lórí ẹ̀rọ ayélujára gangan nìyẹn. Mẹ́ríà Mọ́ṣọ́dì ló jẹ́ pé ní àwọn ìdíje kan tó wáyé láìpẹ́ yìí tó sì jẹ́ pé Mẹ́ríà Mọ́ṣọ́dì ń bẹ lára àwọn tó yẹ kó ṣojú ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n nítorí àwọn awuyewuye ohun kọ́kọ́ tó ṣẹlẹ̀, wọ́n ní orí kò ẹ̀mí tí ìyá ẹ̀ ti ń tajà làwọn òṣìṣẹ́ ìjọba kan lọ́ bá mú bẹ̀tì. Wọ́n nítorí pé wọ́n tàpá sáwọn òfin tó ní ṣe pẹ̀lú àwọn ìmọ́tótó àbáhùn kankan. Ọlọ́mọ ń sì wá gbé wá sí gbàǹjarì. Ẹ jọ̀wọ́ ó fẹ́ lọ ṣojú ìpínlẹ̀ Èkó, àwọn tí mo fẹ́ lò ó ń bẹ nínú ṣọ́ọ̀bù ìyá mi. Ẹ jẹ́ ti ẹ̀ kú wọn ló ti ẹ̀ tún mú gbogbo àwọn ohun tó ti gbà bíi mẹ́dàs bí nkankan àwọn àmì ẹ̀yẹ tó ti gbà rèé. Ó lọ kó bá wọn iléeṣẹ́ ìjọba wọn níjọba ìbílẹ̀. Ní ìjọba ìbílẹ̀ ìyẹn sùúrù lérè ni ẹ. Wọ́n ní ṣùgbọ́n wọ́n kọ̀ jálẹ̀, wọ́n ní irọ́ o, wọ́n ní kò sóhun tó jọ. Èyí gan ló wá mú kí òbí ọmọ òun pàápàá jùlọ ìyá ẹ̀ wọ́n wá sórí ẹ̀rọ ayélujára tó sì wá ké gbàǹjarì wípé ẹ máa gbà wá kẹ́. Ìyẹn Kàfáyé Àtòṣòwò tó jẹ́ ìyá ọ̀dọ́mọbìnrin ló wá sórí ẹ̀rọ ayélujára. Ẹ wo ohun tí wọ́n ṣe, ohun tí wọ́n sì lóun ṣe kìí ṣe pé òun ṣe. Òun tọ́jú agbègbè òun náà, òun tọ́jú ẹ̀, òun tọ́jú agbègbè òun tó. Onímọ̀ tiẹ̀ nígbà lóun ṣí ṣọ́ọ̀bù, òun tiẹ̀ máa jẹ́ kó ṣí ṣọ́ọ̀bù kóun jẹ́ kí ọmọ kó àwọn tó máa lò nínú ìdíje ọ̀hún. Wọ́n nítorí èyí nígbà tí ọ̀rọ̀ tó ní pé wá lu kára ìyẹn káàkiri. Èyí gan ló wá fà á, ìyẹn ti gíwa iléeṣẹ́ ìjọba léyìí tó ní ṣe ìyẹn pẹ̀lú aré ìdárayá. Ó wá gbé sóòlù àti bọ́dì, ó sì lọ wá ọ̀dọ́mọbìnrin kan àti ìyá ọ̀dọ́mọbìnrin. Wípé kí lohun tó ṣẹlẹ̀, kí ló fà á? Ó sì ní
gbogbo e ti won ma yanju e ati pe o na ma ba won osise ijoba so pe e ja ma gbora wa ye dada o o si to be awon ebi odomo biri o e pe ko ma binu awon se ton lati se awon atileyin lati ri pon se dada si inu are adara yawo je pe modik onomodibiri to yan laaye

èyí ló ń tó ń ṣẹlẹ̀ yẹn sí àwọn wa pàápàá jùlọ inú ìdíje ìyẹn torí ẹ̀dàgbàlayé tó jẹ́ kó ṣe bẹ́ẹ̀ máa gbéra sọ inú oṣù tá a wà gọ́gọ́ nìyẹn.

kúrò ti lánfà láti jáwé olúborí ìyẹn ìdíje ìjà afẹ̀ṣẹ́kù bí òjò ìyẹn bíi mẹ́rin mẹ́rìndínlógójì tàbá níwọ̀n tó pàdánù tí o ti ju ẹyọ̀kan lọ báyìí ó tẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀mejì ni ìyẹn back to back ìyẹn sọ́wọ́ olizanda yuzi ìyẹn ní ọdún 2024 tó máa ṣẹlẹ̀ ìyẹn tí anthony joshua àti arákùnrin tó bá ti gbéná ojú ara wọn lápá rẹ nílùú máa bá dé a ti wà live báyìí ìyẹn lórí facebook láàárọ nẹtíwọọkì ló ń ṣe bálabàla lẹẹkan ẹ jẹ ká mọ bíi tẹyìn tí ń wò wá lápá bẹ láàárọ níbo ló ka yín mọ ẹ gbé agbábọọlù rẹ yín ṣàtìlẹyìn fún ẹ wá gbé mi débẹ láàárọ ẹ tún wá gbé mi débẹ ìyẹn lápá bẹ láàárọ. Ìdíje àwọn olùwẹ̀ ìyẹn Africa Zone 2 Swimming Championship ló jẹ́ pé ṣe bẹ́ẹ̀ tó kásẹ̀ ní láìpẹ́ yìí. Ilé tó wáyé ń Dakar ní orílẹ̀-èdè Senegal. Ó sì jẹ́ pé àwọn tó ń bójútó ìyẹn àwọn ikọ̀ aré ìdárayá ìyẹn kálugbẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì kópa nínú ìdíje ọ̀hún. Wọ́n láti gbọ́ o. Rí pé wọ́n pe gédé dáadáa nítorí pé kíni 35 medals. Òun ní orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní yẹn láti gbà mbẹ́. Gẹ́gẹ́ bó ṣe parí pẹ̀lú ìyẹn gold medal bíi mẹ́tàdínlógún silver medal mẹ́rìnlá bronze medal.

àjọ tó ń bójútó kaluwẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ti gbóríyìn ìyẹn fún àwọn ọ̀dọ́ àti àwọn àgbà ọ̀jẹ̀ àti àwọn olùkọ́ni lè tó kópa nínú ìdíje ọ̀hún. Láti rí pé Nàìjíríà ṣe bẹ́ẹ̀ wọ́n ti ṣe dáadáa tó nínú ìdíje ọ̀hún tó pẹ̀ tó ti kásẹ̀ ńlẹ̀. Ààrẹ fún àjọ ọ̀hún Lékan Fátódù. Ó ní àwọn ìṣoríire àti gbogbo àwọn àmì ẹ̀yẹ tí wọ́n gbà wọ̀nyí tó fi hàn gbangba. Wípé orílẹ̀-èdè Nàìjíríà yẹn nípa ti kaluwẹ̀ kí wọ́n tó gbagbọ́n sùn lọ́yẹ́. Wípé kò sí inú ìdíje tí wọn ò lè ti kópa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé èèyàn ààrẹ ìyẹn fún àjọ ọ̀hún ilé ìtó fi léde ní bó ṣe ń bá àwọn olóyìn sọ ìyẹn lápá àbẹ̀ gangan nìyẹn. Ẹ ṣe ṣe ń bò bóyá olúwa máa yọ̀wá Joshua wọ́n ní good morning Mr. Tọ́tíkẹ́. Wọ́n ní it's been a while sir. Wọ́n ní up Chelsea. Wọ́n ní watching live from Akure High School. Bóyá olúwa máa yọ̀wá àwọn náà ti gbé orí láàárọ̀ mi ò ní wá yín tì. Infantino Gianni Infantino èyí tó jẹ́ ààrẹ ìyẹn fún àjọ FIFA ó pàdé fọ̀rọ̀ kan lédè kí lóhun tó sọ ó lóhun ṣe àtìlẹ́yìn ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe ń gbáradì láti ṣe àwọn àtúntò ìyẹn síbò alábẹ̀sẹ̀gbà ní orílẹ̀-èdè yìí. Ẹ ń bo ní Infantino ti sọ̀rọ̀ yìí. Infantino níbi tó ti gbàlejò àwọn ikọ̀ tó ń ṣojú ẹ̀yàn aré àdárayá lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ alága wọn ìyẹn Shehu Dikko ìyẹn ní ilé-iṣẹ́ tó jẹ́ ti àwọn àjọ FIFA ní Switzerland ní ọjọ́ ìṣẹ́gun láàrin ọ̀sẹ̀ yìí. Ẹ̀ńbẹ̀ ni Infantino ti sọ̀rọ̀ Oyedele Akinwunmi tó sì mà jẹ́ wọ́n ní Mayegun Sport wọ́n ní Chelsea làwọn ń tẹ̀lé wọ́n ní Good Morning àwọn náà gbóríwẹ̀ lápá ẹ ṣe ń ṣe wọn Oyedele Akinwunmi tó sì mà jẹ́ kò ní wá yín tì wọ́n déédé Chelsea nìyẹn. Wúrà mi ni pé Chelsea lágbádé fún láàárọ̀ yìí lórí Facebook. Taiwo Akinbi náà gbóríwọlé wọ́n ní Good Morning Tọ́tíkẹ́ wọ́n ní watching live from Òkè tó kópa. Taiwo Akinbi ẹgbẹ́ agbábọ̀wọ̀ ẹ̀ náà ṣàtìlẹ́yìn ẹgbẹ́ mẹ́dẹ́bẹ̀ lápá bẹ̀ láàárọ̀ ẹ jẹ́ kí mọ klọ́ọ̀bù tẹ́ ń sọ̀pọ̀. Infantino ló sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ibi tó ti ń gbàlejò àwọn àjọ tó ń bójútó bá alábẹ̀sẹ̀gbà tó ń bójútó aré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé Shehu Dikko ló kó àwọn ikọ̀ ń sọ̀dí. Ó nínú ń dùn láti pàdé wọn láti bá wọn ṣe ìpàdé pọ̀ ó náà sì ṣe àtìlẹ́yìn wípé ó yẹ ṣe àtúntò ìyẹn síbọ̀ alábẹ̀sẹ̀gbà ní orílẹ̀-èdè Nàìjíríà pé kò sóhun tó fi ń ṣẹ ni.

0: àwọn tó ti ní ìpara náà ní ọmọdé nàìjíríà èyí tó gbọ́ wárin ìyẹn fún lazio isayo délé bashiru ẹgbẹ́ bí ẹgbẹ́ gbọ́bọ̀lù ọ̀hún àti ẹgbẹ́ bọ́ọ̀lù ìyẹn bologna wọ́n yí kojú ara wọn la gbọ́ pé isayo náà òun náà ti ní ìpalára báyìí ìyẹn lápá àbẹ̀ gọ́gọ́ nìyẹn lára àwọn tó tún ti ní ìpara tó jẹ́ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn tó chukwu fún nandi tó ń gbọ́ wárin ìyẹn fún marcel àdúrà wa ni pé kọ́ lọ jọ kó lọ́ọ́ máa fọwọ́ tọ́ wọn tó máa tètè padà sórí pápá a máa wo àwọn action tó pọ̀ bí ògògò ayọ̀bọ ṣe yugogo ó yá pápápá níbi tá a ti máa ṣojú òpinlẹ̀ láàárọ̀ yìí ẹjẹ́ mẹ́nubọ̀ àwọn eléyìí tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà ìdíje ti nnl ẹgẹ́ bọ́n ṣe sọ ọ́ wọ́n ní gbogbo àwọn ètò ti tò ìyẹn líìgì ẹlẹ́ẹ̀kejì gẹ́gọ́ nìyẹn ní second division tó lóde nàìjíríà wípé tó bá di ọjọ́ mọ́kànlélọ́gbọ̀n nínú oṣù kẹwàá ìdíje ọmọ agbéra sọ gẹ́gẹ́ bí timetable ìgbọ́n fi léde èèyàn tó jẹ́ olùdarí àwọn iṣẹ́ tó ń lọ nínú líìgì ọ̀hún ọ̀rọ̀ tí wọ́n fi léde lánàá ìyẹn dalami alanana ẹ ń bẹ̀ náà sọ̀rọ̀ pé gbogbo àwọn ètò ti tò àti pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí í wò láti máa ṣe àwọn àyẹ̀wò àwọn pápá ìṣeré káàkiri àti wípé o àwọn ẹkọ ẹgbẹ́ bọ́ọ̀lù lóṣìṣẹ́ náà ọ̀nà wa máa forúkọ wọn lẹ̀ láti mọ̀ bí àwọn ìyẹpẹ́ gidi tó ìyẹn lápá àbẹ̀ gangan nìyẹn. ikọ̀ ti super eagles ìyẹn kò mẹ́sẹ̀ yọ fún ìdíje orílẹ̀-èdè aláwọ̀ dúdú afco qualifiers la gbọ́ pé orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú àwọn tó ń jọ kó wọn sọ ni àwọn náà ti ń gbáradì àwọn ìfọsẹ̀wọnsẹ̀ lọ́jọ́ pé ń bẹ̀ láti máa yọ àwọn ìpòkónú àlìkámà gbàgbá jùlọ ní oṣù tá a wà yìí wọ́n ní orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tó ń jọ kó wọn sọ ni ìyẹn sínú gúrúùpù kan ọjọ́ máa ní àwọn ìfọsẹ̀wọnsẹ̀ lè tó jẹ́ pé tó bá di ọjọ́ kẹtàlélógún pápá ìṣeré gọ́ọ̀sì lápábíò ẹni yó orílẹ̀-èdè nàìjíríà àti madagascar lọ́jọ́ máa gbóná ojú ara wọn wọ́n tó wá gbéra pa lọ́sí orílẹ̀-èdè morocco láti lọ pàdé guinea bissau ẹni tó bá di ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù tá a wà lápá àbẹ̀ gangan nìyẹn ẹ̀gbọ́ná ti mẹ́lẹ̀ jáde ìkànnì ayélujára tx ìyẹn ti àwọn ti super eagle ńbẹ̀ lọ́ti fi léde ìyẹn ní ọjọ́ ìṣẹ́gun láàrin ọ̀sẹ̀ tá a wà gangan nìyẹn ìdíje ti afcon ìyẹn ti ọdún 2027 ló jẹ́ pé orílẹ̀-èdè kenya uganda àti tanzania ló máa ṣe agbátẹrù ló di ọjọ́ wo oṣù kẹfà ọjọ́ mọ́kàndínlógún ìyẹn sí ọjọ́ kẹtàdínlógún ní ọdún 2027 oṣù kẹfà sí oṣù keje ní ọdún 2027 ìdíje ọ̀hún máa wáyé ìyẹn lápá àbẹ̀ gangan nìyẹn òun tí a máa mẹ́nu bà láàárọ̀ yìí ẹ̀ lórí ètò òun náà nípa ti àwọn àtúntò ó jẹ́ kó fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú àjọ ti nfl tẹ́yìn bá láǹfààní ìyẹn láti gba àwọn àjọ nfc tàbí ìjọba ń yànjú ìmọ̀ràn wọlé máa fún wọn àwọn wọlé yìí ń wò ó yẹ kí wọ́n gbórí wọlé gan báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sọ̀jẹ́ sáwọn kọ̀ọ̀kan ló pé rú àwọn èèyàn báyìí báyìí wọn ò ṣe wá wọn wá gbórí wọlé láti wọn máa ṣe àkóso àjọ nfl àwọn wọlé yìí ń wò pé wọ́n kúná wọ́n kójú òṣùwọ̀n ẹnì kan ti ẹ̀ ń sọ láìpẹ́ yìí ọba fẹ́mi artist kọ́ nìyẹn tóun dábàá ó pé bóyá kọ́ mọ ààrẹ máa bọ̀ ó wá máa ṣe ìyẹn ààrẹ ìyẹn ti nfl àwọn kan náà ń dábàá àwọn agbábọ́ọ̀lù kan ó ti gbá bọ́ọ̀lù yẹn fún ikọ̀ super eagles wọ́n máa mọ́ ti fún tẹ̀dọ̀ àti ìdojúkọ ó jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù ní lórí pápá lẹ́yìn bá láǹfààní láti gba àwọn àjọ nlc ìyẹn mọ̀ràn ìyẹn nípa ti láti yan àwọn èèyàn tó dáńtọ́ ìyẹn sínú nfl kí ló ń tiẹ̀ máa sọ ẹ má gbàgbé pé tá a bá sọ pé àlìàmọ̀ zuma àyànzu èyí máa dáhùn pé ni a fẹ́ lámọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni aago ìléwọ́ ìyẹn fáwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ 08055 051-1110 070-CC-77-1822. Tẹ́yìn bá ní lọ́gàn, ìjọ ń lẹ́ni tẹ́yìn náà ní lọ́gàn. Ẹ̀ngbà tí Martins náà ti ń dárúkọ àwọn tiẹ̀ ní ọbáfẹ́ Martins. Ìjẹ́ lẹ́yìn tẹ́yìn tiẹ̀ ní lọ́kàn pé tí ló lápẹ́jẹ́ báyìí bá dẹ̀ tiẹ̀ wá. Ó dẹ̀ ṣeé ṣe o, ìyẹn kì í kọ́ ṣẹnu rí. Ìyẹn nínú àjọ ti NFL. Ẹ̀jẹ̀ àwọn èèyàn tó wà lápá bí Alia Monzo. Hello. Hello. Okay, ejere Aliamonzo. Tẹba ti n pe wa e ma yi radio sale. A ma so n gbopọ polopọ igbare. Kin la gbese ti o ma wo moyan leti. E seun e ni afela mo amen to fe ni e kojumo.
1: E karo.
0: E kojumo.
1: E de ku chela karo.
0: E seun.
1: O ka wa ti gona si you.
0: Okay, uruko yin bo le tin pe.
1: Ani ati joka ni.
0: Okay.
1: Ta ti power ti ke awon to power to pe power lan.
0: Okay. Papa pe ba da si.
1: Ikọtu mo se ri na ni ele ton so fe fe to fe si si president kini awon agbabọlu yen ele ti abafẹ ni so yen ko yen ko le so den ise olu ma pase pe en bele en ton ba le ti yan to ma da oni ko ko office ti ko ko le da.
0: Okay, ẹṣin. Okay, Jibola Rafko, only good morning my professor of sports, one up gunner money from Hospital Road. Owo Solomon to ke baba oni well done sir oni Ali Amozuma Yanzu eni afẹ lamu ame to fe ni Ali Amozuma Yanzu
1: le so apoto
0: ẹṣun oruko yin bele tin pe to ba so pe Ali yan to ba so pe Ali Amozuma Yanzu eni afẹ lamu a o me ni to fe ni Ali
1: Amozuma eni afẹ lamu ame ni o fe ni
0: ẹṣun ba mi oruko yin bele tin pe
1: matagba male le o pe le ri eto yin nigba akoko.
0: Okay, alati leyin
1: ajeri alati leyin ko sesi.
0: Okay,
1: Jerry, because you're about to be much of a son, yeah. Oh, Toro, me. I'm a Toro, you know.
0: I'm
1: a dead cat. I'm a kickery cat for it. About that, you might be a lawyer for my colleague.
0: Okay, look, okay. Oh, Toro, people come around, I see.
1: I don't know. I'm a football, you have to see this football.
0: But then you know, Toro, me, I'll be eating contradictory or running by. Hello, Toro, ni oro ti o ba fe mi Martin si so.
1: O Toro ni o.
0: O ma re lo so o le o wo pe kon ma re bo n se so fe o fe gbe kale bere be kon ma re ki se iwa ma se NFL president.
1: Pa jo possible ni ko possible to ba mo pa football. E pa mo pa football ye ka gbe se di football.
0: E se o mata.
1: O ma re gbo.
0: E se o mata gba mo
1: le. Ko se sa.
0: Ali Amonzo.
1: Eya fe la ma ma ni ko fe ni.
0: E ko jumo so oruko yin bo le tin pe.
1: I'm not going to be able to do it. I'm going to go to the house. Ko ba ya kan gbe fun o ma re to so lowo to lo ko le ki meke gbe ni to ba mo ni kan kan to mo bo se gba bolu bo se mo awon mo se gba yan lo se kuku bo se mo awon te pe to to daada ise ko ba ya awon ile o ko lugba mo ko lowo ile mo ko lugba ko le riyan eru awon to mo ni parking daada to ka gbe ti bibe o gbe ni ba sa ko so ko wa to mo gbe fun o na awon to ma jo lati ma para se pe lugbo gboro lo gboro lo won ko fe yin ti gbẹ́n tó mọ gọ́gọ́gọ́gọ́ wọn á jáde á mọ̀ ọ̀nà kẹ́kọ̀ọ́ gbégbà tó lọ eré ìdájá náà bàjẹ́ o ọ̀rọ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ lókè láti gbàgbọ́ láti ìjà náà bí kẹta
0: fún. Ẹ ṣeun jókè Ali Amozu last caller Ali Amozu Mayanzu.
1: Hello.
0: Ali Amozu Mayanzu.
1: Ẹni afẹ́ la mọ̀ ọ̀dọ́ fẹ́ ni.
0: Orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá.
1: Láti Ìṣúwà, kóòṣì láti Ìṣúwà.
0: Ẹ ṣeun, ọmọ alẹ́ ọdẹ o.
1: ma le o
0: e wa gwa o
1: e
0: o ya papa pa e ba da se coach
1: eh jo eh won get so le gba to mo are to be lo se to be lo fe se kire do kire e zo mo to mo ni pa
0: ko ko fe se o
1: ro e ko fun
0: oba fe matis lo ko lo nfe nu bi o fe nu waru so be am oba fe matis lo kon da ba ka ko so po amare so po fe se o0802 202419 0802 202419

0: Àwa lójúmọ́ tó mọ́ lónìí, olúwarẹ̀ mi lẹ́kùn ìdòwò lorúkọ tèmi o. Ọ̀rẹ́bìnrin ọmọ kan báyìí ẹgbà agbèjì ọmọ ni kì í kàbọ̀ sórí àkọ́tún ètò yìí.
1: Ó mọ nǹkan tí ètò tòní tó fi múnú mi dùn dáadáa. Gbogbo àwọn abala tó wà ń bẹ̀ lónìí ló bá wa wá de ètò. Àwọn abala yìí ó sì ní irú ọ̀rọ̀ àgbà báyìí àkòrí tí Kúnlé Adébáyọ̀ mẹ́nuba. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí àwọn ènìyàn. Ẹlẹ́ẹ̀kejì abala nínú ìtàn. Níbi òṣèlú ti gbòde Àmínà Àtàdékúnlé mú nǹkan kan wá sí ràn wá létí inú mi ń dùn sáwọn abala wọn lọkan ọjọkan tó fi mọ ojú ọjà bẹẹ gẹgẹ ohun tá a fẹ mẹnuba àwọn ìṣúyọ lábala bó ṣe ń lọ ìyún náà kún fọfọ tí mo mọ pé àwọn èèyàn yóò fi ìró wọn léde lórí ẹ lẹyìn tá a bá ti pẹ kẹlù tán ṣọwárí eléyìí tó jẹ kò kárí ẹ òun náà ni abala eléyìí tá a pè ní kókó ọrọ tòní ó jẹ àṣà kan tí ó ń wáyé tí à ń rí tó ti fẹ́ máa di bárakú ẹ má tí ì pè wọlé ẹ má bínú àti ìtaari àrọwọ yín náà ẹ ṣeun ẹ ń gbọ wa ẹ ṣeun ẹ wà ń bẹ ẹ dúró digbí àdùmọ̀rírì bí ẹ ti ń tẹ́tí gbọ wa abala kókó ọ̀rọ̀ tòní ẹ̀yin tẹ bá wà lójú òpó Facebook ó ṣeéṣe kẹ ti ní àǹfààní láti rí ohun tá a fẹ́ pẹ̀ kẹ́lù labala kókó ọ̀rọ̀ ó jẹ́ nǹkan tí ó ń ṣe ni láàánú nítorí pé agbára káká la máa fi rí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì tá a ní kà nínú ìròyìn wípé àwọn kan ju ọmọ dànù wọn ni wọn bí ọmọ wọn gbé dànù kí ni nǹkan tó ń ṣokùnfà kinní gan ó ti wá ń di àṣà nígbà kan tá a bá ti gbọ́ ara èèyàn á bù máṣọ ó ti wá ń débi wípé káwọn èèyàn wá máa gbọ́n sìn kọ́ wọn máa ní kò jẹ́ tuntun mọ́ ojàre wá nǹkan míì sọ tí ìwà ìbàjẹ́ bá wá ti ń di bárakú tí ò jọyàn lójúmọ́ ó yẹ kí a máa pe àkíyèsí ara wa sí pé báwo gan la ṣe dé ìkòríta yìí kí ló dé tí àwọn èèyàn ń bí ọmọ láyé òde òní tí wọ́n ń gbé ju dànù èyí jẹ́ nǹkan tí ó kù díẹ̀ káàtó láwùjọ wa èyí gan lohun tí a máa pẹ̀ kẹ́lù lórí ètò láwùjọ lábala kókó ọ̀rọ̀ tí àsìkò bá ti tó ẹ̀yẹ ṣáà múkàlẹ̀ owó ẹ múkàlẹ̀ ọmọ ẹ fi tíṣẹ̀ yẹ àtàrí ẹ fà pèrè tẹ́dì tó bá sì jẹ́ pé ibiṣẹ́ lẹ́wà ẹ máa báṣẹ yín ìṣó ìránṣẹ́ kan ò gbọ́dọ̀ díkejì lọ́wọ́ ẹ máa gbádùn ètò láwùjọ kí ẹ sì máa ṣe iṣẹ́ yín kó ba lè mérè rẹpẹtẹ wá mo sì mọ̀ pé gbogbo iṣẹ́ wa lónìí yóò ju wa ṣe láṣẹ àdẹ́dà ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ètò láwùjọ ń tẹ̀wájú níkànnì Glo 99.1 FM ní báyìí ẹ jẹ́ kí a lọ gbọ́ ọ̀rọ̀ àgbà tòní kí lọ̀rọ̀ àgbà tòní wí.

0: ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀.
1: Káwùjọ wa ó má ba bàjẹ́.
2: Mo ní kí àsáré fi orin yẹn kí àtúfi rọwọ́ sí ìkìlọ̀ síwájú sí lẹ́yìn tí àtẹ́tí gbọ́ ọ̀rọ̀ àgbà tó dá lórí bí a ti ń lo ahọ́n àti ẹnu wa kí a ṣọ́ ọ̀rọ̀ tá ń sọ nítorí àwọn gbọ́rọ̀gbọ́rọ̀. Ó dá jẹ́ àtẹ̀wájú lórí ètò láwùjọ nìkan Glo 99.1 FM. Kàtẹ̀wájú lọ sí abala nínú ìtàn kí ni ìtàn tò ní wí kí gan ni àtúnfẹ́ràn ra wà létí lórí ẹ̀ nírò àkókò báyìí à ń tẹ̀wájú.
1: Dédé àsìkò yìí ẹsẹ̀ káàbọ̀ sí abala nínú ìtàn lónìí a ò máa rántí ìtàn àwọn obìnrin ẹ̀gbá nígbà ìjọba amúnisìn àwọn obìnrin ní Abéòkúta máa ń san owó orí ètò owó orí náà bẹ̀rẹ̀ látàrí àwọn ìlànà tí wọ́n gbé kalẹ̀ nígbà tó di ọdún 1940 owó orí náà ti di ohun tó ń bí àwọn obìnrin nínú gan pàápàá jùlọ àwọn obìnrin tó ń ṣe òwò ní ọjà Àwọn obìnrin ṣàròyìn nípa bí àwọn gbogbo orí ṣe ń gba owó náà àti pé wọ́n san owó orí náà láì sí àǹfààní tí wọ́n ń rí láti ọ̀dọ̀ ìjọba. Ọ̀rọ̀ náà tún burú sí nítorí pé ọba wọn nígbà náà, ọba Sa Ládàpọ̀ Adémọlá ẹlẹ́ẹ̀kejì tí í ṣe alákí ẹ̀gbàlà dín ṣiṣẹ́ lábẹ́ ètò ìjọba amúnisìn. Nígbà náà ni Fúnmiláyọ̀ Ransom Kuti wá sí àárín ìjàkadì náà. Ó jẹ́ olùkọ́, elétò òṣèlú àti alátìlẹyìn fún ẹ̀tọ́ àwọn obìnrin. Ó di ọ̀kan lára àwọn obìnrin tó gbajúmọ̀ jùlọ nínú ìjà náà. Ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn obìnrin bíi Grace Eniola Soyinka, ẹni tí ó jẹ́ ajàfún ẹ̀tọ́ àwọn obìnrin àti oníṣòwò. Wọ́n jọ dá ẹgbẹ́ àwọn obìnrin náà sílẹ̀. Ní ọdún 1946, wọ́n yí Abéòkúta Ladies Club padà sí Abéòkúta Women's Union, tí wọ́n tún pè ní AWU. Ẹgbẹ́ náà kọ́ àwọn obìnrin láti oríṣiríṣi agbègbè jọ pẹ̀lú àwọn obìnrin ọjà àti àwọn obìnrin tó ń kẹ́kọ̀ọ́. Tí gbogbo wọn sì ní èrò kan náà ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé kò yẹ kí wọ́n máa gba owó orí lọ́wọ́ wa láì fún wa ní àǹfààní láti ní ohun lọ́dọ̀ ìjọba àwọn obìnrin kọ lẹ́tà sí àwọn aláṣẹ wọ́n kọ ìwé ẹ̀bẹ̀ wọ́n kọ láti san owó orí wọ́n ṣètò ìpàdé nígbà tí àwọn aláṣẹ kọ láti gbọ́ ẹ̀bẹ̀ wọn wọ́n gbé ìjàkadì náà lọ sí ààfin aláké ní oṣù kẹwàá ọdún 1946 Fúnmiláyọ̀ Ransom Kuti ṣe olùdarí ọgọ́rùn-ún àwọn obìnrin lọ sí ààfin láti tako ìfowólé owó orí. Àwọn aláṣẹ sì fèsì sí wọn pẹ̀lú lílù wọn. Ṣùgbọ́n àwọn obìnrin náà kọ̀ wọn ò sá. Dípò bẹ́ẹ̀ ìjàkadì náà túbọ̀ ń lágbára sí. Ní ọdún 1947 ìfẹ̀hónúhàn náà ti di nǹkan ńlá gan. Àwọn obìnrin gbé ìwé kan kalẹ̀ tí a mọ̀ sí Abéòkúta Women's Union's Grievances. tí ó ṣàlàyé àwọn ẹ̀dùn ọkàn wọn sí aláké àti Seoul Native Authority. Wọ́n bèèrè pé kí wọ́n fòpin sí owó orí tí kò bófin mu. Wọ́n bèèrè fún ìtọ́jú tó dára. Ohun tó pàtàkì níbẹ̀ ni pé wọ́n bèèrè fún àǹfààní àwọn obìnrin láti kópa nínú ìṣèlú àti ìjọba. Ní oṣù kọkànlá ọdún 1947, ẹgbẹẹgbẹ̀rún àwọn obìnrin ti ibùdó ìtajà wọn pa. Wọ́n sì kó ara wọn jọ sí ààfin aláké. Ìfẹ̀hónúhàn náà sì tẹ̀síwájú títí di oṣù kejìlá. Ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 1947, wọ́n ní ó ju ẹgbẹ̀rún mẹ́wàá àwọn obìnrin lọ tí wọ́n pàgọ́ síta ààfin, tí wọ́n sì kọ̀ láti lọ láì tú àwọn obìnrin tí wọ́n mú sílẹ̀. Wọ́n dúró síbẹ̀ títí di ọjọ́ kẹwàá oṣù kejìlá nígbà tí wọ́n tú àwọn obìnrin tí wọ́n fi sẹ́wọ̀n sílẹ̀. Àwọn obìnrin náà ti mọ agbára tí ìṣọ̀kan wọn ní ṣùgbọ́n ìjàkadì náà kò tíì parí. Ní ọdún 1948, ìṣòro náà túbọ̀ le sí. Aláké àti àwọn aláṣẹ òyìnbó amúnisìn bẹ̀rẹ̀ sí wo Fúnmiláyọ̀ Ransom Kuti àti Abéòkúta Women's Union gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó le kojú ètò ìṣèjọba. Wọ́n kọ̀ fún Ransom Kuti láti wọ ààfin fún àwọn ìpàdé òṣèlú, ṣùgbọ́n àwọn obìnrin kò yí ìpinnu wọn padà. Wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónúhàn àti àwọn ìpolongo wọn. Ní oṣù kejì ọdún 1948, ìjà kan wáyé ní ààfin láàrin Ransom Kuti àti ọ̀gá ìjọba òyìnbó amúnisìn kan. Ìṣẹ̀lẹ̀ náà mú kí àwọn ènìyàn túbọ̀ fiyè sí ìjàkadì àwọn obìnrin náà. Ní ìparí oṣù kẹrin ọdún 1948, aláké dáhùn sí àwọn ẹ̀bẹ̀ àwọn obìnrin náà. Ó dá owó orí tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn obìnrin dúró. Ó sì dá ìgbìmọ̀ kan sílẹ̀ láti ṣe ìwádìí àwọn ẹ̀dùn ọkàn wọn. Ṣùgbọ́n ohun tó ṣe pàtàkì jùlọ ṣẹlẹ̀ nínú ìjà láàrin àwọn obìnrin àti aláké. Oba Sa Ladapo Ademola Elekeji eni ti o je alakekeje ti Egbaland fi ipo oba sile ni arin isoro oselu ti ijakadi awon obirin na da sile ni ojo keta osu kini odun 1949 won kede pe Ademola ti fi ipo oba sile e si je isegun la fun awon igbimo awon obirin na fun awon obirin Abeokuta eyi ju dida owo ori duro lo o fi yan pe awon obirin nikan le se isokan won le dojuko awon alase ibile ti won si le ni ipa lori isejoba amunisin ati pe nkan pataki mi isele won fun awon obirin ni anfani lati ni asoju ninu eto isakoso ibile tuntun eyi je idagbasoke pataki ninu itan iselu Abeokuta idi niyan ti itan isote awon obirin igba fi se pataki ju oro owo ori lo o je ija fun anfani lati ni ohun ninu ijoba o je ija fun idajo ododo ninu oro aje o je ija ki awon obirin kopa ninu oselu o si tun je apa kan ninu ija si ilodi ijoba amunisin Abeokuta Women's Union tubo di egbe alagbara ti iye awon omo egbe re si de egbe egberun Funmilayo Ransom Kuti funra re tun di olokiki ninu ija fun ominira ati eto awon obirin awon ise re si ni ipa lori opo awon omo orilede Nigeria to wa leyin re loni ti a ba wo itan Abeokuta ati Egbaland itan awon obirin wonyi nko wa pe iyipada oselu ki se gbogbo igba ni o ma waye ninu ofisi ijoba nigba mi o le bere ni oja nigba mi o le bere laarin awon ara ilu to ko lati gba aisododo ati nigba mi o le bere nigba ti awon obirin ba duro papo ti won si so pe o to ge abala ninu itan ko ni ju bayi lo Aminat Adekunle loruko mi eto lawujo n tesiwaju
0: eje ka jo so asoyepo
1: kawujo wa o ma ba baje
3: lawujo

0: ẹṣẹ̀wọ̀n kábọ̀ padà láti abala nínú ìtàn níbi tí Aminata Adekunle tí ó ti ti rán wa létí ohun tó ṣẹlẹ̀ láti ọdúnmọ́dún sẹ́yìn ó ti jẹ́ ká mọ ohun tó ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn-ún gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wọ́n ní bọmọdé ò bá bá tàn yóò bá rọ̀ bá ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwa àfi bẹ́ẹ̀ sí lápá bí kì í ṣe pa àsìn bí náà ṣùgbọ́n àfi bẹ́ẹ̀ sí lápá bí ṣùgbọ́n nísìn àfi bẹ́ẹ̀ sí lápá bí ṣùgbọ́n nísìn tí a ti wá gbọ́ nínú ìtàn àti mọ ohun tó ṣẹlẹ̀.
1: Iná ni nǹkan tó sì múnú mi dùn nípa ohun tí wọ́n mú wa ní abala nínú ìtàn yìí ni wípé ó rán wa létí ojúṣe àwa aráàlú láti sọ wípé òun báyìí la fẹ́ òun báyìí la ò fẹ́ àti ayébáyé sẹ́yìn ni àwọn aráàlú ti ń fi ẹ̀hónú hàn. Ó sọ nǹkan kan wípé ètò ìjọba àyípadà ètò ìjọba kìí ṣe nínú ọ́fíìsì ìjọba o lọ́pọ̀ ọgbà ṣùgbọ́n pẹ̀lú bí àwọn aráàlú bá ti ṣe sọ̀rọ̀ síta bóyá wọ́n fẹ́ àbí wọn ò fẹ́ ẹ wá rí ipa táwọn obìnrin ẹgbà Abeokuta tí wọ́n kó lórí wípé àwọn ò fara mọ́ ohun tí àwọn ìbò aláwọ̀ funfun tí wọ́n ṣe.
0: Ó dáa iná ni amòfin lọ́ba yìí sí ojú ọjà kálọ́wọ́ tí wọ́n tún ní fún wa láti ojú ọjà ká tún mọ bí wọ́n ti ń tàn kan àti iye tí a lè fi ṣe okòwò bó bá wù wá láti gbégbá irú òwò bẹ́ẹ̀ ríyá ká dojú ọjà. Oyindamola Ogunmolu ti ń dúró dè wá.
2: Ojúmọ́ ẹ kábọ̀ sàbàlà ojú ọjà fún tòní ohun tajà náà ti wà níkàlẹ̀ bí ó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa ohun tí wọ́n ń tà àti oye tó ṣeé ṣe kí a bá tí a bá fẹ́ rà lójú ọjà ó yẹ máa bá wa kalẹ̀. Ẹ kú ojúmọ́ ẹ kábọ̀ sàbàlà ojú ọjà fún tòní ohun tajà náà ti wà níkàlẹ̀ bí ó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa ohun tí wọ́n ń tà àti oye tó ṣeé ṣe kí a bá tí a bá fẹ́ rà lójú ọjà ó yẹ bá wa kalẹ̀. Ojúmọ́ ẹ kábọ̀ sàbàlà ojú ọjà fún tòní ohun tajà náà ti wà níkàlẹ̀ bí ó sì ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa ohun tí wọ́n ń tà àti oye tó ṣeé ṣe kí a bá tí a bá fẹ́ rà lójú ọjà ó yẹ máa bá wa kalẹ̀.
3: Ẹ káàárọ̀ mọ̀ ẹ
4: káàárọ̀ mọ̀ dáadáa
3: kílẹ̀ ń tà mà àmì mà
4: ń ta potato
3: ó rẹ̀ mà báwo lẹ ṣe máa ń tà mà.
4: Mo máa ń ta mo nílé oní 1,500 ta ṣe ń ta nìyẹn.
3: Ó dà má ilé ìtẹ́ pè ní 1,000 rẹ kò gba bá bí 800.
4: Ni a máa ń ta bẹ́ẹ̀ a lè ta ní mẹ́ta 2,500.
3: Ó dà má ìbẹ̀lẹ̀ tí máa ń rira mà.
4: A máa ń ra ọjà oko láti máa ń rà á.
3: Níbo ni lọ́jà oko mọ̀.
4: A máa ń ra ní ọ̀gbẹ̀sẹ̀.
3: Ọ̀gbẹ̀sẹ̀ ó dà ilé lẹ máa ń ra àpò ẹ̀ lórí láti ọ̀gbẹ̀sẹ̀.
4: Ó wọ́n fẹ́lẹ̀ bẹ̀tẹ̀ ó dà kó ti wá ń wálẹ̀ díẹ̀díẹ̀ bá a ń ra ní 30-32 tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ ó ti wá da bí 22,000-20,000 báyìí.
3: Ó dà má tẹ́yìn bá fẹ́ wá ta àpò ẹ̀ ní bíbá lẹ́yìn ìgbà tẹ́ bá gbèdé láti ọjà oko ilé lẹ́ máa ta mọ́.
4: A lè ta ní bíi 26-27.
3: Ṣé mọ̀ pé àpòpọ̀ sóríṣiríṣi ṣé orí 100 kg ẹ ni àbí
4: rèé. Àpò fúláwà ni bẹ̀tẹ̀ wọ́n jọ̀ ní orí ẹ̀ wọ́n jọ̀ yẹn ní òkè wọ́n jọ̀ yẹn àpò mọ́ lókè.
3: Ó dà má mo rí pé potato yẹn kì í ṣe gbogbo ìgbà tá a bá dọ́jà la máa bá ṣé ní àkókò tó máa ń jáde ni àbí báwo.
4: Ó ní àkókò tó máa ń jáde. Máa ń jáde ní oṣù karùn-ún. Máa ń jáde kó tó da oṣù karùn-ún yẹn náà ní bíi March tó April yẹn. A máa ń rí àwọn kan láti ilẹ̀ Hausa tó máa bá wa kó wá síbi ibẹ̀ tó wọ́n. Ìyẹn la máa ń rí tà ní àárín yẹn bẹ̀ títí lóka bá ti wá jáde ti wa níbí yìí máa jáde ní May ní oṣù karùn-ún. Tó a máa ń rí ìgbà ìlà tó bá ti ṣẹ̀ jáde yẹn la máa ń ra níbi 30-32. Pẹ̀tẹ̀ ó ti wá ń débà àti bọ́ sí August September báyìí ó ti wá wálẹ̀ ìgbà bíi 20 tó bá ti ṣe a máa wálẹ̀ sí ní ti máa da bíi 15,000-12,000.
3: Ẹ ṣe gan ni ma ṣé kò wá sí ilé ìtẹ̀lé bíi 200 àbí kò sí ilé 200.
4: Àfi ilé oní 200 ẹ̀ tó bá lẹ́ tó lòun ó fẹ́ oní 200 àáká fún.
3: Ó dà only 500 yẹn ṣé bí abi mẹ́rin lẹ máa ń lé ni àbí mẹ́ta àbí báwo lọ
4: sí wálé. A máa bu sílẹ̀ a pọ̀ díẹ̀ torí ó máa ń wẹ́ ju oní 1,000.
3: Mo torí pé mo rí pé àwọn kan wẹ́rẹ́ bá àwọn kan dẹ̀
4: tó. Àwọn tó wẹ́ yẹn la máa bù ní 500 ilé tó tóbi yẹn 1,000 tó bá jẹ́ kó tóbi náà tó tóbi dáadáa a máa lé ní 2,000.
5: Ẹjẹ́ ká jọ sọ àsọyépọ̀.
6: Káwùjọ wa ó má ba bàjẹ́.

0: sílẹ̀ láìsí ẹni tó ń tọ́jú rẹ̀ jẹ́ ọ̀rọ̀ tó ń bani nínú jẹ́ láwùjọ. Àwọn òbí tàbí àwọn alábòjútó mi máa ń gbé àwọn ọmọ tuntun sílẹ̀ nítorí àìsí àbójútó, èyí tí ó lè fi àwọn ọmọ aláìṣẹ̀ sí inú ewu tí ó sì lè ní ipa tó burú lórí ìgbésí ayé àti ọjọ́ ọ̀la wọn. Ará ìlú kan sọ pé àwọn ohun tó sábà máa ń fa fífi ọmọ sílẹ̀ láìtọ́jú rẹ̀ ni oyún tí wọn kò rètí, àìsí àbójútó láti ọ̀dọ̀ òbí àti àwọn nǹkan míì.
1: Lọ́pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé àwọn nǹkan tó máa ń sábà fa pé kéèyàn gbé ọmọ tó bí àwọn tó máa ń sábà gbọ́mọ tó bá ọmọ òòjọ́ wọn lọ jù dànù, wọn lọ gbé sétí omi, gbé sétí ibìkan, lọ gbé sẹ́nu ọ̀nà iléeṣẹ́ ìròyìn, iléeṣẹ́ ọlọ́pàá àbí iléeṣẹ́ àwọn tí wọ́n máa ń gbọ́mọ tọ́ lọ́wọ́ àwọn èèyàn, àwọn ilé ọmọ aláìníyà, púpọ̀ nínú àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ lọ. Ló jẹ́ pé kí ni èmi bìlíìvù gbàgbọ́ pé púpọ̀ nínú ẹ̀ ló jẹ́ kó máa ń wáyé láti ibi ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni pé oyún tí àwọn èèyàn ò retí tó kàn wá bí ẹni tó ń ká sọ pé bẹ́ẹ̀ tó ń ja ayé ẹ̀ lọ́wọ́ nísìnyí tó kàn tó lọ róyún kan he, irú ẹni tí ò tí rẹ̀ jẹ́ láti gbóyún tó lọ róyún he, ẹni tí ò tí lè bọ́ra ẹ̀ tó lóyún, tó bá tọ́mọ bá dé kí ló fẹ́ fi tọ́mọ? Lọ́pọ̀lọpọ̀ gbà jẹ́ pé àìsí àtìlẹ́yìn tó gbọngbọ́n láti ọ̀dọ̀ àwọn òbí àti ọ̀dọ̀ àwọn ìdílé oníkálukú ìgbà míì ìbẹ̀rù a máa fà á lọ́kàn rẹ̀ pé òun lòun wá lọ nírú nǹkan báyìí. Pàápàá jùlọ oyún tí wọn ò retí táwọn olóyìnbó ń pè ní unwanted pregnancy tó kàn wá lẹ́ẹ̀kan náà, ló jẹ́ pé àwọn nǹkan báyìí ló máa ń fa ohun tó máa ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n wò pé okay o, lábà ti bímọ tán ká lọ ju ọmọ dànù. Ọ̀kan lára wọn náà tún ni bá a ṣe ń lọ sókè lọ sódò nínú ìgbésí ayé wa, bá a ṣe ń náwó ètò ìpínlẹ̀ kí bóyá bí nǹkan ṣe ń lọ sẹ́nu ẹni tí ò tí ì lè bọ́ra ẹ̀ tó tún wá bímọ, púpọ̀ àwọn nǹkan tó máa ń sábà fà á nìyẹn.
0: Ó ní pé ẹbí, àwùjọ, ìjọba àti àwọn àjọ tó yẹ ní ipa láti kó nípa dídẹ́kun gbígbé ọmọ jù sílẹ̀.
1: Ọ̀nà owó la lè gbà láti tún dẹ́kun àwọn irú wa bẹ́ẹ̀ kéèyàn bímọ kó lọ ju ọmọ dànù. Nígbẹ́ ó yẹ kí ìjọba wa tún gbọ́dọ̀ tún mú pàápàá jùlọ ìtọ́jú ààbò ẹ̀ta ń pè ní surveillance tó bá wà káàkiri, CCTV tó bá wà káàkiri. Téèyàn kan bá ṣe nǹkan bẹ́ẹ̀ tó mọ̀ pé kò síbi tóun ti lè ṣe tí ojú ò ti ní tó òun, á dínkù tó bá gbé sínú ilé, tó bá ṣàlè wọlé kó má rọ ọmọ tó gbé sínú ilé. So ló jẹ́ pé àwọn tí mọ̀ kí tílẹ̀ bá ti súnmọ́ sí ti bá sì lè wọ inúgbó kan lọ, àwọn lọ ju ọmọ síbẹ̀, kò sẹ́ni tó kú fẹ́ rí mi. Pàápàá jùlọ káwọn ìdílé kan mẹ́ṣọ̀ pé wọ́n ń pèsè ohun àmúyẹ ìyẹn fáwọn ọmọ wọn, gbogbo táwọn ọmọ wọn fẹ́ tí wọn fi ní ṣìrìn láti lọ ṣe nǹkan tí kò yẹ kan ṣe. Àti pàápàá jùlọ àwọn agbègbè wa, wọ́n gbọ́dọ̀ lè máa ṣe ìpolongo lóòrèkóòrè, ìyẹn fún àwọn ọmọ obìnrin

yìí kí wọ́n máa ṣe ìpolongo fún àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí, kí àwọn tó nílò rẹ̀ lè rí ìrànlọ́wọ́ àti kí àwọn ìgbésẹ̀ tó péye wà láti dáàbò bo àwọn ọmọ kúrò nínú fífi wọn sínú ewu. Aminat Adekunle ló ń jábọ̀ ìròyìn fún Glo FM.

0: ilé ìtarí tó jẹ́ pé ó ṣe ó clear kò sí bójúbójú ń bẹ̀ báwo ni ọ̀rọ̀ yẹn ṣe rìn tó di pé àrójútu ẹ̀.
1: Mo a ṣì ń bọ̀ lórí kí gan ni ọ̀nà àbáyọ kì í kàn ṣe kí a fẹ́ ọ̀rọ̀ yìí lójú kí a sì wo bí ó ti pẹ̀ka sí ṣùgbọ́n láti wá ọ̀nà àbáyọ sí ni láríjà ètò yìí nítorí ó jẹ́ nǹkan tí ó ti ń kan ọ̀pọ̀lọpọ̀ lómi nítorí ta bá ń gbọ́ ìròyìn wípé wọ́n gbé ọmọ jù sí báyìí wọ́n ta ọmọ báyìí àsẹ̀yìnwá àsẹ̀yìnbó ó ti fẹ́ wá máa mú àwọn ènìyàn lára débi wípé kò wá ní mínì sọ́pọ̀lọpọ̀ mọ́ wípé ó ti ṣẹlẹ̀ lánàá jáde kò sí nǹkan tuntun mọ́ lábẹ́ ọ̀run ṣùgbọ́n síbẹ̀ ó jẹ́ ohun ìwà ìbàjẹ́ ṣùgbọ́n tí ìwà ìbàjẹ́ bá wá ti ń di ohun tí ń mọ́ni lára tí èèyàn kì í súnra kì í tí èèyàn bá ti gbọ́ ìròyìn bẹ́ẹ̀ mọ́ ó yẹ ká máa kíyèsí ara pé nǹkan ti dé. Arákùnrin Olumide jẹ́ kí a wo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nǹkan kan tó ní ṣe pẹ̀lú òfin jíju ọmọ dànù àwọn kan ní àìkọbiara sí àwọn kan ní òfin bí òfin ṣe kó rojú sí yíyọ oyún pé wà lára àwọn nǹkan tí ń pa á kún tí ká ní pé òfin nàìjíríà fààyè gbà mí mọ ìròyìn nítorí àwọn ẹ̀sìn tá a gbé dání ó kó rojú sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ òfin wa gan kó rojú sí àmọ́ obìnrin tó lóyún àìròtẹ́lẹ̀ tí òfin ní láéláé àfi dandan lákó má ṣe èèyàn tí wọ́n fi ipá bá ní àjọṣepọ̀ tí òfin ní àfi dandan lá kọ́ má ṣe ọ̀nà wo a sì mọ ìyàtá àwùjọ sábà máa ń kọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn single mothers àbí nǹkan kan ìdẹ́yẹ sí àwọn obìnrin tí ń dá ń tọ́mọ ṣé ẹ̀yin ò rò wípé bí òfin wa ṣe kó rojú sí yíyọ oyún ṣé eléyìí ò sí lára nǹkan tí ń pakun àbí kò ní ipa kan tí ń kó lórí ohun tá à ń mẹ́nuba.
2: Ẹ ṣe olótùú. A ò lè sọ pé kò sí lára nǹkan tó ń pakun tí a fi pé ó wọ́pọ̀ láàrin àwùjọ wa lónìí a ò lè yọ kúrò síbẹ̀síbẹ̀ a ń láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ bí àpẹẹrẹ bí a ti ṣe fi léde lónìí ọ̀rọ̀ yìí tá a ṣe ń yànnà náà ẹ̀ nípa ká dẹ́kun pé à ń gbé ọmọ jù sọnù nítorí ìdí kan tàbí òmíràn síbẹ̀ òfin wà tó lòdì tó sì dènà pé à ń gbé ọmọ dànù bẹ́ẹ̀ ni a mọ̀ pé òfin orílẹ̀-èdè wa kò fààyè gbà á láti máa yọyún ṣùgbọ́n òfin wà síbẹ̀ ṣùgbọ́n tẹ bá lọ sí ilé ìwòsàn tàbí ọ̀pọ̀ mìíràn ẹ̀wẹ̀ mo rántí ìgbà kan tó

0: pa ètò ara wọn ètò ìlóyún dídẹ́kun mo fẹ́ lóyún wọ́n gbúdọ̀ mọ̀ dáradára nítorí pé ìgbà mìíràn ẹ̀wẹ̀ a máa ń sọ̀rọ̀ nípa fífi ètò sí ọmọ bíbí ó máa ń kùnà bóyá ó sì sílẹ̀ ṣe ètò fún ọmọ bíbí ó kùnà tó wá lóyún ó tún máa dẹ̀bìrú arábìnrin náà wọn ò ní dẹ̀bìrú arákùnrin náà ní agbègbè tí a wà ní àsìkò tí a wà wọn ò ní dẹ̀bìrú arákùnrin náà bọ́kọ̀ ni pé mi ò bímọ mọ́ fún àpẹẹrẹ mo ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láàrin káràkátà ní ìjọ ọlọ́run ní káàkiri láti pé àwọn òbí mọ́ o tí wọ́n pọ̀ pà wà lóyún lọ nípa ẹ̀ ṣe bó ti ṣe kí n náà pé ètò ìfọ̀sọ́mọ bíbí síbẹ̀síbẹ̀ wọ́n lóyún wọ́n fọmọ wọn sílẹ̀ wọ́n dẹ̀ sì bímọ tán bí wọ́n ti ọdún mẹ́wàá ọdún ọdún tán wá lóyún bí ètò ìfọ̀sọ́mọ ó kùnà tí kò bá arábìnrin kò bá mu síbẹ̀ wọ́n fẹmọ sílẹ̀ wọ́n máa dẹ̀ bí ru arábìnrin irú agbègbè tí a wà nílé yìí nítorí náà fún àwọn ọkùnrin tó ń gbọ́ mi lónìí ẹ jọ̀wọ́ a ní láti mọ̀ nípa ètò ìdáradára fúnra wa kì í ṣe arábìnrin kì í ṣe obìnrin nìkan la máa dẹ̀bìrú ní gbogbo ìgbà ipa ọkùnrin náà wà níbẹ̀ nítorí náà tí ọkùnrin tí ò bá tọ àti atọ ẹ̀ tó bá wọ ara arábìnrin kò lè doyún o síbẹ̀síbẹ̀ a mọ̀ pé ìgbà mìíràn ẹ̀wẹ̀ arábìnrin ó máa mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n bí ó ṣe bó ṣe ń bọ́lọ́run ṣe ń ṣọlá rẹ̀ kò sẹ́ni tó lè sọ ìgbà àti àkókò nítorí náà arákùnrin àbí bàbá tàbí ẹni tó jẹ́ ọkùnrin gbúdọ̀ mọ̀ nípa ẹ̀ tó bá sì wáyé kí ni ìgbésẹ̀ wa kí ni ìdúró wa lórí ọ̀rọ̀ yìí.
1: Ọ̀dà o ṣeun arákùnrin Daramola ìyáwa ẹ jẹ́ kí ohun tí ẹnì kejì mi béèrè lẹ́ẹ̀kan wípé ẹni a kì í fọwọ́ kan pàtẹ́wọ́ ojú àwọn èèyàn ni ó máa ń lọ sọ́dọ̀ obìnrin ṣáá wípé obìnrin ló ṣe gbá obìnrin ló ṣàwò ìwádìí sì ti fi léde pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó ń bímọ tí ń gbé ọmọ wọn jù dànù tí wọ́n bá rí ìrànlọ́wọ́ gbà láti ọ̀dọ̀ àwọn ọkùnrin tí wọ́n jíjọ ṣe àkóná èsì tí wọ́n gbà lẹ́yìn oṣù mẹ́sàn-án pé ó ṣe é ṣe kírú ẹ̀ máa wáyé àmọ́ ẹdún yàgbàdo lóko ẹ̀ ń gbà tí ìbejì ńlé ọkùnrin tí ó dìídì gbé fóṣù mẹ́sàn-án àwùjọ wá gbé ojú kúrò lára ọkùnrin epo ẹ̀dá tó dálẹ̀ ẹni tí wọ́n á fi ẹnìkan sílẹ̀ láti máa dágbé bùkátà aṣọ ọ̀rọ̀ òdì àti fífi ojú tẹ́ńbẹ́lú èèyàn láwùjọ wọ́n á fi lẹ̀ èmi wòye pé ó yẹ kó ní ìgbésẹ̀ kan láti lè jẹ́ kí àwọn ọkùnrin kọbi ara sí lọ́tún ìyà tí wọ́n ń kọ sí obìnrin tí wọ́n bá ní nǹkan pọ̀ báwo la ṣe lè dẹ́kun ìdẹ́yẹ sí àwọn ọkùnrin sí àwọn obìnrin wọn tí ó bá ti fẹ́ra kù débi wípé àwọn obìnrin a máa gbà lérò pé wọn fẹ́ ju ọmọ ń dànù látàrí wípé wọn ò rí ìrànlọ́wọ́ gbà látọ̀dọ̀ ẹ̀rọ

0: ṣùgbọ́n àwọn mélòó ló mọ̀ pé irú ẹ̀ wà ìyẹn ni nǹkan ta pè ní self creation of awareness
1: ṣíṣe ìtanijí
0: ó yẹ kí ka túbọ̀ jẹ́ kí àwọn èèyàn àwọn àwùjọ kan mọ̀ pé àwọn ilébélé wà alí mi tó yẹ pé tìjọba àní mi tó jẹ́ ti àdáni ṣùgbọ́n a mọ̀ pé iṣẹ́ pọ̀ wọ́n á fẹ́ wádìí wọ́n á fẹ́ mọ ìtumọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì a máa bẹ̀rù ẹlòmíì a wò pé ṣé tóun bá gbọ́mọ yìí lọ ṣé wọn ò ní sọ pé o ṣe fẹ́ ju ọmọ sọ̀rọ̀ o ṣe fẹ́ gbọ́mọ fún wa àti pé ọ̀rọ̀ bọ́ ṣe máa sọ̀rọ̀ sí àwọn aráàbí ẹlòmíì ẹ mọ̀ pé individual differences wọ́n lè débẹ̀ kan ní ìgbà tó mọ̀ pé ò lè tọ́jú ọmọ kí ló mú ẹ tó lọ lóyún ó pẹ̀lú there are so many factors nǹkan pọ̀ tó lè fa tí ẹlòmíì gan bó mọ̀ pé ibi tó lè gbé ọmọ yẹn lọ wà ẹ̀rù á bá a máa wọ pé òun lè dé bẹ́ẹ̀ sì kan sọ pé at your age kí lọ ọjọ́ orí ẹ tó ti lọ ń lóyún wọn ọ̀dẹ mọ nǹkan tó fà á tó lọ fi ó lè jẹ́ ẹni tó ń fi pá bá lò pọ̀ ó lè jẹ́ ẹni tó yẹ pé bóyá kankan ló ṣẹlẹ̀ ó ní bó ṣe jẹ́ ọ bóyá ìyàwó tó yẹ pé ó ti bí gbogbo ọmọ inú ẹ̀ tọkọ sì sọ pé òun sì fẹ́ bímọ òun sì fẹ́ bímọ á wò pé àkọ́kọ́ òun má lọ fẹ́ ọkọ lè ti máa kó láyà jẹ pé tó o bá bímọ fún mi má lọ fẹ́ ìyàwó mi mo mọ̀ ẹ̀ tó ṣẹlẹ̀ sí títí tó fi bí mọ́kànlá gbẹ̀yìngbẹ̀yìn ikú ló gbẹ̀yìn ẹ̀ àríkọ tó ṣẹlẹ̀ just this year kò tí pẹ́ kò tí ju oṣù mẹ́ta ó ní ọmọ mẹ́fà lòun fẹ́ bí ó dẹ̀ mọ̀ pé ẹni tó yẹ kó tọ́jú ẹ̀ bó ṣe yẹ kó rí kì í má fọ̀rọ̀ yẹn gùn ó padà lóyún oyún yẹn ló bá lọ ìyẹn ló bá lọ but ká ní pé a mọ̀ pé irú àwọn kọ̀ọ̀kan wà circumstances wà tó máa ń ṣẹlẹ̀ tó lè fa kéèyàn bímọ even as much as ta mọ̀ pé ẹlòmíì kò mọ̀ọ́mọ̀ ẹlòmíì eléyìí tó ṣẹlẹ̀ sí tó mọ̀ọ́mọ̀ lóyún gbẹ̀gbà tó wà wò pé òun ò fẹ́ ju ọmọ yìí sọnù ó yẹ kóun gbé lọ bìkan ṣé wọn máa gbà tọwọ tẹsẹ pé kan gbọmọ yẹn wọlé.
1: Ó dáa bí ẹ ti ń ṣàlàyé ọ̀rọ̀ mo rí pé ọ̀gbẹ́ni Olúmìdé Daramọ́lá àwọn náà wọ́n ń jù kankan sí lábẹ́lẹ̀ bóyá ó ní kankan tàbí méjì tẹ́yìn náà fẹ́ fi kún nípa eléyìí pé ṣé kò sí motherless children home tí àwọn èèyàn lè gbèrú ọmọ bẹ́ẹ̀ lọ ni tàbí ẹ̀rù ní ń bà wọ́n tàbí àìfẹ́ ṣe rárá ọ̀gbẹ́ni Daramọ́lá.
2: Ẹ ṣe olótú kì í ṣe pé àwọn èèyàn mọ̀ pé motherless baby home wà ilé ìyẹn ilé tí wọ́n máa ń gbé àwọn ọmọ tí wọ́n jù dànù àbí tí àwọn òbí wọn tí wọn kò ní ìkànṣe pẹ̀lú wọn mọ́ ó pọ̀ jáde rẹ̀ káàkiri àkórí àti ní ondo state àti ní nàìjíríà kì í ṣe ṣe ondo state nìkan ṣùgbọ́n ìbẹ̀rù bojo nípa kí ni wọn yóò sọ àbí tí wọ́n máa mú mi nísìnyí ṣé kò ṣe pé wọ́n á gbé mi sí ọkọ̀ ìjọba wálé wọ́n wá sàdúgbò mi ìbẹ̀rù bojo àti ìtunisíta tí wọ́n wá ń dẹ́kun yẹn wọ́n wá rárá pé àṣẹ wọ́n á ṣí mi sí gbòòrò wọ́n á tún wá ṣí mi pé mo fẹ́ ju ọmọ dànù àbí mo fẹ́ mo ti rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ pé àwọn òbí mi máa ń gbé ọmọ wá sí àwọn ilé ìtọ́jú ọmọ wọ̀nyí láti bá wọn jomi tó rọ ọ̀dọ̀ pé òkè ọmọ yìí o a fi wá gbé sí ọ̀dọ̀ yín mo tẹ̀sí rí àpẹẹrẹ ìgbà mìíràn ẹ̀wẹ̀ tí bàbá àti ìyá tí wọ́n mọ̀ pé àwọn ò lè tọ́jú ọmọ yìí wọ́n mọ̀ pé àwọn ò ní agbára wọn ò ní owó wọn ò ní ohun tí wọ́n lè fi tọ́jú ọmọ yìí wọ́n á dẹ̀ lọ gbé bá àwọn tó ń tọ́jú ọmọ pé ọmọ yìí ó a gbé sí ọ̀dọ̀ yín láti tọ́jú ọmọ yìí àdéhùn wa lè léyìí bí a ṣe sọ léyìí bó ṣe máa jẹ́ léyìí bí a ti ọdún mẹ́fà àbí ọmọ ọdún mẹ́wàá a ó gbà padà lọ́wọ́ yín àbí bílíbílí àwọn mìíràn máa ń ṣe ṣùgbọ́n ohun tí a bá ti ní òye a ó máa ṣe bí ó ṣe yé wa sí àbí bá ṣe bá sọ fún wa sí làwọn máa ṣe òye máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ máa fi ń ṣe irúfẹ́
1: bẹ́ẹ̀. Kó tó di pé a kúrò ti àwọn tí wọ́n bá rí ọmọ ọ̀hún gbé níbi tí wọ́n gbé jùnà sí láwọn aráàlú tí wọ́n rí ọmọ ọ̀hún he àwọn kan mọ̀ bẹ̀rù pé ẹ̀ẹ̀kan mọ̀ sọ pé mo jó ọmọ gbé o kìnnìkan kan o bóyá wọn ò wá ní mọ bí wọn ò ti ṣe ọmọ náà bóyá kí. Láàyè ara wọn láì fi tòjọba létí.
2: Ẹ ṣe olótú. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti kí n dáhùn láti ibi tẹ̀sí parí sí yẹn wọn ò lẹ́tọ̀ọ́ láti dá tọ́ ọmọ tó má rí gbé níbikíbi ilé ìwòsàn ni ẹ̀yìnkùlé ilé wọn ni wájú ilé wọn ni nọ́jà ni wọn ò lẹ́tọ̀ọ́ láti pé mo ti ìyá ọmọ tiẹ̀ ń pọn mi lójú nítorí náà ọlọ́run ti ṣèyí náà rárá ọlọ́run ṣèyí o ọlọ́run ṣèyí rárá. Tí irúfẹ́ bá ṣẹlẹ̀ pé wọ́n rí ọmọ bí aláàárọ̀ ní òwúrọ̀ kùtùkùtù wọ́n rí wájú ilé wọn ohun tó lákọ̀ọ́kọ́ ṣe ni láti kọ́kọ́ dóòlà ẹ̀mí ọmọ náà atẹ́gùn sì lè kó sí lára ohun kan tí ẹranko sì lè wàá tọ̀ọ̀tọ̀ sí ní òru àbí ní àárọ̀ ọjọ́kejì láti kọ́kọ́ dóòlà ọmọ náà ìkíní láti kọ́kọ́ gbé lọ sílé ìwòsàn náà láti jẹ́ kọ́mọ náà kó gba ìlera

0: tó péye ẹlẹ́kejì wọn ó yí pé ọ̀rọ̀ yìí a fi tó ìjọba létí àwọn tí ń dóòlà ọmọ tí a kọ̀ sílẹ̀ àbí tí a gbé jù sí igbó ẹlẹ́kẹta nígbà tí wọn bá dọ́dọ̀ ìjọba yìí àwọn ló máa ṣàlàyé òkè o ibi ilé ibi ilé ibi ilé àbí ilé táǹtọ́jọ́ ọmọ ilé ibi ilé la máa gbé ọmọ yìí lọ tàbí ibi ilé ibi ilé la máa gbé àwọn ọmọ tí a bá ti ibi ilé so kò sí pé ìbẹ̀rù bojú wà àbó bu ẹnì kan mọ́lẹ̀ nítorí pé ó rọ ọmọ pé wọ́n ní pé a kọ̀wé sílẹ̀ nítòótọ́ bẹ́ẹ̀ ni wọ́n á ní kí ẹ pé báwo ló ṣe ṣẹlẹ̀ aago mẹ́rin lẹ̀ rọmọ yìí báwo ló ṣe ṣẹlẹ̀ a mọ̀ pé lórílẹ̀-èdè nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọdún wa òun fẹ́ kí a kọ nǹkan sílẹ̀ pẹ́pẹ́ mi ò mọ ọmọkùnrin ṣe orí tèmi ni o kọ́ bá dìpẹ́ lọ bí èmi ló jẹ̀bi àbí ọ̀dọ̀ mi ló ti ṣẹ̀ wá sí àbí ó yá máa bọ̀ ní sẹ́ẹ̀lì àbí máa bọ̀ nílọ́lọ́pàá tí a máa ṣe àwọn tó máa gbà sílẹ̀ òní kúrò síbẹ̀ mo mọ̀ pé ẹ̀rù yẹn wà ní ọkàn olúkúlùkù bákanbákan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí a bá sí lè bá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ dóòlà ọmọ tí ó wà nínú òtútù yìí àbí tí a gbé jù sígbó yìí a kọ́kọ́ dóòlà ẹbí ẹ̀ ná ká tó ṣe ohunkóhun ẹ ṣe.
1: ó ṣeun ọ̀gbẹ́ni Daramola níbi a ti ń kàdé ètò ìlẹ̀ díẹ̀díẹ̀ tí a sì ń retí ìwòye àwọn tí ń gbọ́ wa nọ́mbà tí máa pè sí ni 0706 677 1822
2: ẹ̀lú ẹ̀ máa kéètò látàárọ̀ mo máa kí ìyá wa tẹ́ ẹgbẹ́ wa sí stúdíò yẹn àti bàbá wa náà ẹ̀ ní tẹnugbó bí ọwọ́ lórúkọ jésù orúkọ mi mr boyede yusuf láti ìlú àjọ wà kókó tí gbogbo ẹ̀dá alayé mọ̀ sí bàbá kánò ẹ̀rọ amúkùn ẹrù rẹ̀ wọ́ ó ní ẹsà ẹ̀mà ó ní òkè lẹ́ ń wò ẹ̀ wò sàlẹ̀ ó tọ́ ni ṣé rí nípa kéèyàn bímọ kó lọ máa gbé jù sọnù síbì kan ẹ rí i pé àsìkò yìí ló wọ́pọ̀ irú nǹkan báyìí kì í ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣó ibi tí èmi bọ̀rọ̀ mi lọ ni pé ṣe rí àlọ́ àti àbọ̀ gbogbo ọ̀rọ̀ tí atótóńdé ti sọ látàárọ̀ orí ìjọba ni gbogbo ẹ̀ dà lé lórí ìnira ti pọ̀ jù ẹ̀ tẹ̀ tún náwó ńlọ́wọ́ gan ọ̀la ẹ̀ gbé lọ sínú ọjà fẹ́fẹ́ fi lọ ra nǹkan lálọ́ǹbàgì kì í ṣe pákó báàgì o lálọ́ǹbàgì lẹ́ fi kó nǹkan bíi 10,000 lẹ́kọ̀ọ́ sí ẹ ká máa ti sọ ẹni tí ò tẹ̀ wá ní rárá tó ń ló fa gbogbo wàhálà yìí kí ìjọba wa kan jọ kán sọ léde ìdẹ̀rọ̀ gbogbo nǹkan ti wọ́n jù òun ló fa gbogbo wàhálà yìí ṣẹlẹ̀ tó rí i pé bóyá kéèyàn rí ọmọ kéèyàn wá ní pé òun fẹ́ gbé lọ sọ́ọ́sìtù èèyàn tó dàgbà gan tó bá lọ sọ́ọ́sìtù ó mọ nǹkan tójú ń rí bẹ̀ ṣé bí wọ́n ti máa dá lẹ́dọ̀ àwọn kan àti ẹ̀rọ kó máa fi ṣeré wọ́n máa fi ṣàwàdà èèyàn ń wà ní ìṣòro pẹ́ra ìwà sọ́ọ́sìtù rẹ̀ tí nìda lóhùn ó ti fi wá náà wà òun lè wá ní kéèyàn wá rọmọ kan kó wá gbọ́dọ̀ sọ ẹ̀rọ kan tó máa fojú ẹ̀rọ kí nàìjíríà ta hàn.
1: ẹ ṣeun àti yọ níta fẹ yọ nítorí àwọn tó wà lójú
2: ọmọ kò díẹ
3: ẹṣẹun
1: ẹkọ ojúmọ
2: àkọrọ yín ò ní jọba
3: àmì ẹwà tẹyin náà
2: nàìjíríà ní adémọlá ni ṣe rí i tí ẹ̀ bá ti wà ní ìjọba òfin bẹ́ẹ̀ kárà má sì kí aláìlú irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́rìn yìí ní ìlú tó jẹ́ pé nàìjíríà lẹ́tí máa gbọ́ pé there is no free thing in free town pé kò sí ìjọba ò lé nìkan ṣe gbogbo ẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn pẹ̀lú gbogbo mineral tiwa pátá tí wọ́n rí ibo náà darí owó ẹ̀ sí àbí kí individual àwọn máa ní trillions kálá ìlú tó ní owó yẹn ẹ̀tọ́ tí gbogbo wá dẹ̀jọ́ ní ni wọ́n bá máa ìgbẹ́sù ẹ̀ tá a bá bú àwọn tí wọ́n ń ju ọmọ sọnù pé wọ́n ṣe nǹkan tó kù díẹ̀ ká tó kábù ìjọba wa gan tó jẹ́ pé àwọn ìjọba bíi tí wọ́n ní gbogbo orílẹ̀-èdè àgbáyé wọ́n máa ń tọ́jú ọmọ láti primary school ó kéré tó secondary school ni pẹ̀lú tábára wa ìlàjà àwọn tó ń kọ̀ǹtò wa ń sì tọ́wà tó sì ara wọn tó lérí wa lórí láti wá ìgbẹ́sù wa ni wọ́n ní vision ó jẹ́ kí n mọ ní 2 weeks ago mo lọ sí federal medical ní ọ̀nà ọ̀dà yìí annex ní federal medical in fact mo kọ́kọ́ ti fẹ́ máa sọ̀rọ̀ sí doctor yẹn kò mú rí bí táyọ̀ gan ti pọ̀ jù ẹni tó ṣe vigil àbí tó ṣe night tí ò tún rẹ̀ yẹn assist ẹ̀ wọ́n gbé accident lady kan wá gbogbo owó ìdígbò inú gbóná náà ti rí tígbó apá ẹ̀ gé ìyá pé wọ́n lé àtẹ̀sọ́ mọ́ yìí ẹ̀ bí èsì sọ́gbó wá lójú nígbà yẹn ẹ̀ bá fẹ́ confam kó bẹ́ẹ̀ ìtún ṣúdún bíi ká gbẹ̀yàn wá kọ́ rí nínú boko haram accident ká má lè kọ́kùn ní first aid kérú ẹni ẹ̀ náà fẹ́ gbọ́mọ lọ́dọ̀ wọn tó fẹ́ àtẹ̀sí yẹn is quite unfortunate ẹ gbé ètò.
1: àpé àwọn ẹ̀ka ètò ìlera wa náà níṣẹ́ láti ṣe láti dẹ́kun àṣà yìí.
2: ẹ̀rọ ni wálẹ̀.
3: èyí náà ni yọjú o.
2: kò sí ọ̀la tààrọ̀.
3: ẹ ṣeun.
2: national gbogbo ló kún láti ìtàgé lábẹ́ ìjà ni.
3: ìjà international.
2: alákòókò ànúgbà wa ní nàìjíríà ẹ yóò máa tún máa rọ gbogbo wa wọn níbẹ̀ yìí ṣe ń lọ láti ń sọ̀kọ ẹ àrídì nàìjíríà ṣe rí ẹni tó bá rẹ̀ bí tó máa rẹ̀ bí o ọ̀pọ̀lọpọ̀ ló mọ bí nàìjíríà ṣe rí ìgbà sì wà lóyún tán alọ́kọ̀ ò bá
4: ẹni tí wọn fún òun lè fẹ yan ó máa fún yan lójú láyé tá wà yìí o
3: ní
4: fún tá à ń gbọ tilẹ ó tọ́tún tilẹ mọ kí èèyàn máa bímọ bá lé tẹlẹ mi káàkiri tó yà máa bẹ wọn kọrọ ra ṣùgbọ́n tí wọn bẹ jọba náà ó tún bọ̀ pé fún àwọn aráàlú ní àwọn tó rí ká fẹ̀rẹ̀ pọ̀ ju ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbòho pẹ̀lú àkójọ
1: sí ẹ
5: Hello.
1: I'm going here to see what
5: you. Don't come in the room, last doctor. Hey, my mom is too mad. I won't be ready to take coffee yet, Sarah. And to ask to one more day, come out, doctor, what about you? Want to leave for who can't talk to you, Sarah, if I Torí kò sí obìnrin tó máa lóyún tó ti tọkọ ọ̀dá sí táwọn sọ pé òun lè sọ àbí tọkọ sí àwọn òjìṣà ìpáwọn lè sọ kọ́ gbé lọlé ẹyin tó ẹyin ibi tó ti ń bá wọn tọ́jú ọmọ motherless home baby house. Wọ́n máa fi wọ́n ṣẹ̀ sí ni o. So kò sí ọ̀rọ̀ gbojúgbojú kankan bẹ̀ kọ́ kíyèsára kan kan ó ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Bọ̀ nísìnyí ó wá pọ̀ sí ni. Àsáyé báyé gan ló dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì àìmọye ẹrú ẹkan téèyàn kì í gbọ fẹ pé ọmọ ẹ máa bá àtàn lọ ajá jẹ nǹkan ajẹ tó káwọn obìnrin ṣọra wọn kọ kí èsà kọ mọ pé ẹdá àlàyé ni ọmọ tó pè wáyé yẹn kí n ṣe kọ lọ máa jù dànù kọ máa lóyún ẹsìn kankan débi tí wọn ti máa gbọmọ lọ jù dàtún lórí àtàn kọ fi kọkọ gbọ kọ kí èsà ra o.
1: Ẹ ṣeun fún ìdásí tiyín ojú alẹ́ ti ń rodo lórí ètò láwùjọ àwọn èèyàn sì tò lójú òpó bẹ́ẹ̀ gẹ́gẹ́ a nílò láti béèrè ìbéèrè kan láti káàdì ètò yìí lẹ̀ bó láti ṣe. Hello, ẹ ti wọlé o.
2: Hello.
3: Ẹ ṣeun ẹ káàárọ̀.
2: Ẹ ṣeun ẹ káàárọ̀.
3: Ẹ ṣeun.
2: Ẹ kú àtúntò ni.
3: Ẹ ṣeun orúkọ yín.
2: Orúkọ mi ni Adé Òyìnbó láti Ẹ̀mìrè Ilé
3: Ìlú Ọ̀hún.
2: Ẹjọ́ kí ọ̀rọ̀ yóò kí sọ̀rọ̀ ìjọba tí ìjọba kọ́ ló ń bá wa bá obìnrin láṣepọ̀ àwọn obìnrin tẹ́lára àwọn ọmọ wa àwọn ọmọbìnrin wọn ìbàjẹ́ owó ti pọ̀ jù wọn ò dẹ̀ wá lẹ́kọ̀ọ́ lé kan tó ṣẹlẹ̀ pé gbogbo nìyẹn ẹ tiẹ̀ ti gbogbo ọ̀rọ̀ tẹ́ ti sọ látàárọ̀ mo ti mọ ìgbẹ́ ṣe bẹ̀rẹ̀ ni mo bá yín bẹ̀rẹ̀ ní mi dẹ̀ sùn kí gbogbo nǹkan tẹ́ ẹ sọ ká wà ẹ̀ láìka àwọn ọmọ wa kó mọ nǹkan tí wọ́n ṣe ilé òkè sọ̀rọ̀ ìjọba pé bẹ́ẹ̀ kan wọ́n nígboro ìkan pé wọ́n ní àwọn àgbàlagbà ló máa ń pòwe wọ́n ní akí ń ti oko iṣẹ́ náà ọ̀wá ká fún ẹ̀ fún náà kí n toko iṣẹ́ náà kó ẹni tí ìyá ń jẹ kò yẹ kí ìdí nǹkan tó wà ní abẹ́ ẹ̀ kó le ibi ká ti sọ fún wọn mí lóyún tó jẹ́ pé ọmọ yẹn wọn ò ní lè tọ́jú ẹ̀ ṣé ìṣẹ́ àwọn ọmọ tó ọmọ ta bá bí ni àbí káwọn fúnra wa wáṣẹ́ ta fẹ́ ṣe ká dẹ̀ mẹ ní ká fẹ́ bá rìn gẹ́gẹ́ bí àwọn àti tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan because àwọn ọmọ wa wọn lójú tì mọ́ kò síbi tí wọn ti lè ṣèṣe kúṣe nǹkan tó sún wọn débi tí wọn délé yìí nìyẹn.
1: Ami, ẹ ṣeun fún èrò tiyín ó yẹ kí n já ìpè yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ ó ní làákàyè ni mo ṣe filẹ̀ ó láwọn ọ̀rọ̀ kan tí ò bá fẹ́fẹ́ dọ́rẹ̀. Hello, ẹ ti wọlé ìpè tó kẹ́yìn.
2: Ẹ ṣeun ẹnjìnìyàn tí wọ́n á ló pè padà. Ẹni tó sọ wípé òfin ni oníkálukú ó ráìtì ṣùgbọ́n bí ipò wo lèèyàn fẹ́ wà tí òfin ráìtì ní abẹ́ orílẹ̀-èdè ẹ̀ láti gbọ́ nígbà tí èèyàn bá wà ẹ máa sọ wípé population Nigeria we are less than a state in America we are less than a state the whole Nigeria is less than a state in America and their leaders are taking responsibility when a government is failed don't digress it to the public and no say pé kí ẹ máa fúnyàn lóyún ẹni à o ṣùgbọ́n mélòó lẹ tó níṣẹ́ tí ò rẹ́jì àti ṣiṣẹ́ and if papa wọn fail ṣe education náà ti fail ni ẹ jẹ́ kí n sọ kíní kan ní ti doctor tí mo sọ yìí. Ẹmu grand when I'm talking I give you fast mo rí lójú doctor yẹn pé ojú ẹ̀ ti tán ó ti mí lára tó bá ní assistance mo lè ka èèyàn bíi mẹ́fà lọ́jọ́ yẹn tán wá sọ síta yẹn bí ṣùgbọ́n bíi kí la fẹ́ gèrè lára ta ní gọ́ọ̀mẹ̀ntì
1: bẹ́ẹ̀
2: irú ọ̀gá tó wà bẹ̀ yẹn nọ́mbà wo ẹni tó bá irú àwọn ọmọ kékèké tẹ sọ yìí wọ́n gbúdọ̀ ní nọ́mbà tí wọ́n dẹ́ máa fi síta so that ọkọ̀ wa balẹ̀ because the kind of government
1: ẹ ṣeun fún èrò tiyẹn má bínú wa ò nílè tẹ̀wájú mọ́ lórí títẹ́sí sí ìwòye ẹ̀yìn aráalé kí ni kí wa ní ìṣẹ́jú àyá ọgbọ̀n ìṣẹ́jú àyá kékeré kí ni ọ̀nà àbáyọ sóhun tá à mẹ́nu báyìí arábìnrin Jayọlá.
6: Ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ṣé rí ọ̀rọ̀ yìí ìgbà tá a bẹ̀rẹ̀ àsọ̀rọ̀ ń pa ìṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tí màá kọ̀ sọ ni akotan ni pe obirin ko si bo se sele ko si bo se lo ko si bo se wa aseyin wa aseyin bo obirin na lo ma dale lori ni fun di eyi obirin mo re dire mu close your leg zip up pa ese de to ba ti e fe se make sure you are economically empowered oni ise owo e oni nkan to nse so that aseyin wa aseyin bo boya nkan lo sele boya iru e lo waye o le da tomo e to ba fe di pe mo fe da tomo ma tun de bi pe o fe ma bokunrin ni ajosepo iyen be oko ati awo nle e se oni nkan ta pe ni kon feto si omo bibi
1: oda e seun ma alagba ogbeni olumide daramola kini iroyin nipa ona abayo ni soki seju aya ogun
0: e se ona abayo opo jati rere ijoba ijoba lati se to ti won awa gege bi obi an lati se eto to wa lase pe a to awon omo ki se obirin nikan a to awon omo obirin wa a to awon omo okunrin wa ni ona to to ati ona to ye ki se pe won ba obirin sun no wa lo won lo ba lajosepo won lo gbe mo lati yoyun abi bimo agbemo ita ko boju mu nitori pe ijoba lodisi ati igbagbo olukuluku wa na bakan na o lodisi
3: e seun gan ni inu wa dun pe a pe eyin alejo wa arabirin ayomide face ijayola ti won je adari ajo tirisi iro lagbara eto ilera nipinle ondo ta wa yi ati ogbeni olumide daramola ti won je alamojuto iko ti n se itoju awon oguwere ati awon majesin e seun seun o inu wa dun pe a pe yin ti e je wa anigba wo pe ta ba tun pada pe ngba mi e tun je wa terin to yaya esun gan ni eyin ara le ibi na ni ati mo dash bo itage ti ya tun mo dagbere pe o tun di ojo isegun ose tin bo nigba ti atun mo mu akori mi wa si eti gbo yin digba na ko loruko awon ti ajo se eto tun ni loruko olotu eto yi mai halim obafemi loruko awon ti ka ict ti won ba wa tari aworan wa soju afefe esun seun oluwa re mi lekun idowo loruko temi ore ibiyan mo kan bayi bi egba agbejo mo ndagbere fun pe la fi pade o dabo
1: ade bo wale ola se ni loruko ti mo je ti oni ka tugbe ku kale

0: gẹ́gẹ́ bí àjọ elétò ìlera lágbàáyé ti wí pé ó tó àwọn èèyàn tó wà láàrin bílíọ̀nù mẹ́ta ó lé ẹ̀sùn mẹ́ta àti bílíọ̀nù mẹ́ta ó lé ẹ̀sùn mẹ́fà ni wọ́n ń gbé ní agbègbè ibi tí àyípadà ojú ọjọ́ ti lè fa àkùndé bá àgọ́ ara wọn. Nígbà tó ṣe àkójọpọ̀ rẹ̀ pé àyípadà ojú ọjọ́ lè fà kí àwọn ènìyàn tí iye wọn jẹ́ 150,000 pàdánù ẹ̀mí wọn láàrin ọdún 2030 sí ọdún 2050 látara àwọn àìsàn mẹ́rin wọ̀nyí ibà ìgbẹ́ gburu oru gbígbóná àti àìjẹ oúnjẹ tí ń ṣara lóore. Ẹni tí ó jẹ́ alákòóso àgbà fún àjọ elétò ìlera lágbàáyé Tedros Ghebreyesus ṣàpèjúwe àyípadà ojú ọjọ́ gẹ́gẹ́ bí ohun tí ó fa àkùndé bá ìlera ẹ̀dá pẹ̀lú ìkìlọ̀ wípé ó lè mú àdínkù dé bá ìlọsíwájú ẹ̀ka ètò ìlera lágbàáyé. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ elétò ìlera lágbàáyé Ṣòwúrẹ́ Ọlásùnkànmí ṣàlàyé ohun tí àyípadà ojú ọjọ́ jẹ́ àti ipa rẹ̀ lára ìlera àwọn ènìyàn àwùjọ.
1: Ìyípadà ojú ọjọ́ yìí túmọ̀ sí àwọn ìyípadà tó máa ń ṣẹlẹ̀ fún àkókò pípẹ́ nínú ìgbóná ayé àti ojú ọjọ́. Pípa ìgbóòrùn àti èéfí láti ilé iṣẹ́ ni ó jẹ́ àwọn ohun pàtàkì tó ń fa ìṣòro yìí. Ó lè fa oríṣiríṣi àrùn tó ń tàn káàkiri. Ó lè mú kí àwọn ẹ̀fọn pọ̀ sílé tó lè mú àrùn malaria, typhoid, yellow fever rọrùn láti tàn. Àyípadà ojú ọjọ́ lè fa ìkún omi. Àwọn orísun omi tó bá dágún lè tàn kalẹ̀ àrùn.
0: Nínú àlàyé rẹ̀ síwájú sí ni ó ti la àwọn ènìyàn àwùjọ lóye nípa ọ̀nà tí wọ́n lè gbà tí àyípadà ojú ọjọ́ kò fi ní fa ìpalára fún ìlera wọn.
1: Ká ṣọ́ ibi tó bá yẹ ká ṣọ́ kómi má dágún. A dẹ̀ sílè lọ cream tá má fi ń para tán pè ní repellent tá bá fẹ́ sùn kò ní jẹ́ kí ẹ̀fọn kí ó ya ọ̀dọ̀ wa. A sì lè ta net sí ara wa. Ta bá mu omi lóòrèkóòrè, ká mu omi láàárọ̀, ká mu omi lọ́sàn-án, ká mu omi lálẹ́, ara wa ò ní gbẹ. A nígbà tí dúró de ìjọ environmental ká tó tọ́jú àyíká wa. Kí ìjọba kí wọ́n bá wa ṣe ètò ìlera, kọ́ jẹ́ kí ètò ìlera kí ó lágbára sí so that ìyípadà ojú ọjọ́ kò ní ní ipá tó pọ̀ ní orí ìlera wa.
0: Nínú ìwádìí tí àjọ elétò ìlera ń ṣe lẹ́nu lọ́lọ́ yìí ni ó ti ṣe àfihàn rẹ̀ pé àyípadà ojú ọjọ́ náà ni ó ti ń gba ọ̀nà tuntun yọ tí wọ́n sì ń rọ ìjọba láti fèsì sí àìlera tó ń ti ara àyípadà ojú ọjọ́ wá kí wọ́n sì pèsè àwọn ohun ìrànwọ́ tí kò ní mú kí àwọn èèyàn tí ò rọ́wọ́ họrí fara káṣá nínú àìsàn tí ń ti ara àyípadà ojú ọjọ́ jáde wá. Pẹ̀lú bí àyípadà ojú ọjọ́ ṣe ń tẹ̀síwájú, àwọn onímọ̀ nípa ètò ìlera ni wọ́n ti ń pè fún ìgbésẹ̀ látọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti ṣe àbójútó ọ̀rọ̀ tí ní ṣe pẹ̀lú ètò ìlera àwùjọ. Olúwanifẹ̀mí Adesekò ló ń jábọ̀ fún Glo FM.
2: O ṣeun ṣeun, Olúwanifẹ̀mí Adesekò. Ní báyìí, ilé iṣẹ́ ti ń ṣe àkóso Uber nílẹ̀ Amẹ́ríkà náà ni ó ti kéde pé òun ti dáṣẹ́ dúró ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní orílẹ̀-èdè Uganda léyìí tí yóò gbéra sọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ilé iṣẹ́ náà sọ pé ìpinnu yìí wáyé lẹ́yìn tí òun ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa bí iṣẹ́ rẹ̀ ṣe ń lọ. Ìkéde náà wá ní àkókò tí ẹni tó jẹ́ olórí alákòóso Uber ìyún dára kò ṣòṣánì kéde pé iléeṣẹ́ náà máa ń dín iye àwọn òṣìṣẹ́ rẹ̀ kù ní gbogbo àgbáyé pẹ̀lú 10% nínú ọgọ́rùn-ún. Gẹ́gẹ́ bí ìròyìn ti wí, àwọn awakọ̀ Uber lórílẹ̀-èdè Nàìjíríà iná ni wọ́n ti ń ṣàròyé fún ìgbà pípẹ́ pé owó tí wọ́n ń gbà lórí app Uber òun náà ni ó kéré jọjọ pàápàá jùlọ bí owó epo bẹntiró ti ṣe ń lọ sókè sí i. Bákan náà ni wọ́n ṣe àlàyé pé iye owó Uber léyìí tí wọ́n gé lórí wọn gẹ́gẹ́ bí ìdá owó iṣẹ́ wọn òun náà ni ó ti pọ̀ jù èyí tó sì ti ń jẹ́ kí iṣẹ́ náà túbọ̀ nira fún wọn láti máa ṣe. Àwọn àkọsílẹ̀ láti ọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè mẹ́fà nílẹ̀ adúláwọ̀ fi hàn pé ó ju ènìyàn 80 lọ tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn láàrin oṣù kẹwàá ọdún 2025 sí oṣù keje ọdún tí a wà yìí látàrí ọ̀rọ̀ wípé àwọn ènìyàn kan jí ẹ̀yà ara ìbímọ wọn lọ. Àkọsílẹ̀ ọ̀hún ṣe àfihàn rẹ̀ pé wọ́n pàdánù ẹ̀yà ara wọn látara pé kí ẹnìkan ṣàdédé fi ọwọ́ lé èjìká ọkùnrin kí nǹkan ọmọkùnrin rẹ̀ sì kéré tàbí kí ó má rí mọ́ leyi to si ti fi igba kan gbode kan ti royin re si nkan kakakiri oro ohun lo da oniruru awuyewuye ba awon eyan papa julo awon eniyan ti won si gbagbo pe agbara ku sibi kan are orilede adulawo ti sele be ti wopo ju eni ti se Mozambique Daniel o jodi mo pe ko si oto kokan ninu oro na wi pe iroyin leyi ti se ni lona lasan ni akọwe leyi ti orilede iran ranse si laipe yi sile america ona ni o ti gba ona miran yo lara awon eyan orilede na leyin ti eyan mejidilogun padanu emi won ti eyan mejila miran si fi ara pa yanayana latara akọlu ti ile america da pada minisita ajo eleto ilera nile na so pe eyan mejidilogun ona ni won padanu emi won ti eyan mejo le ni 80 fi ara pa ninu akọlu ti orilede america se Mojumano kakakiri le ran Stefan Dujarric agbenuso fun akowe ajo isokan agbaye Antonio Guterres ti npe fun idasi lati odo awon mologun lojuna ati le jogun mi Iroyin agbaye lesin tete si lati ikanni Glow 99.1 FM Ijapo Estate Akure ti abapadade le mo gbo awon iroyin to ku e ma yi kuro a pada bo

0: kí ìlú mọ ètò ó balẹ̀ bí ọwọ́ ara ojo ètò kan ṣoṣo bí ẹgbẹ̀rún rú ẹ̀
1: ìjọ ń lọ
0: katapila ọkọ̀ òkè ó ti dé sórí ìkànnì yìí glo 99.1 FM ètò akọ́nilọ́gbọ́n tó dùn yàn gbàyàngbà tí gbọ́ngbọ́n kan sí ni abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí abala àkọ́kọ́ ní ẹ̀fẹ̀ àti àwàdà lónìí rànran níbi tẹ́ ti máa rẹ́rìn kéékèèké nígbà tí àwọn atọ́kùn bá ń fẹ̀fẹ̀ àtàwàdà pẹ̀lú àwọn odù ọlọ́jì kàbìtì kàbìtì ń pàrònú ẹ ní rẹ dá yín lára yá abala kejì ni ẹ bá wa dá sí kíni kí n ṣe níbi tá ti máa ṣàgbéyẹ̀wò ohun ti ń ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá èèyàn tó sì nílò ìmọ̀ràn abala kẹta ni ẹ mú nọ́mbà ẹ jẹ̀bùn tẹ́ẹ̀tì láǹfààní àti pé mú nọ́mbà tẹ́ẹ̀sì jẹ̀bùn tó nítumọ̀ ìdánlọ ọjọ́ Friday ọ̀sọ̀ọ̀sẹ̀ ni o lórí ìkànnì glo 99.1 FM láago mẹ́sàn-án sí mẹ́wàá alẹ́ 9 to 10 PM àwọn ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tó dántọ́ méjì Adébíyí Àbáyọ̀mí àsọ̀rọ̀ tẹ̀fẹ̀ tawadà tí gbogbo èèyàn mọ̀ sí MC Decent pẹ̀lú Ọláyẹmí Adékúnlé agbólóhùn bí ọ̀jẹ̀ amúlẹ́nu bí abẹ ni ó máa tọ́kùn ètò ọ̀hún ìdánlọ ètò yẹn kà sí ara ogun tí ọ ẹ̀jẹ̀ àjọ máa gbọ́.
2: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ rédíò àwa ara wa ni jọ.
3: No other sound beats this. From dusk till dawn, we are the people's voice. Keep it locked on Glow 99.1 FM.

ki won to ma pe awon ti won fi oruko won eleyi ti o jeyo ninu akosile ohun o so di mo pe iwadi na ni ki se yi ti won gbe kale lati fi sori tabi dojuko gbajabi amila sugbon lati mo eredi ti ayideru ile ise ijoba ti ko ni ifo si ofin se le ma sise ni akata ijoba papo adari egbe oselu people's redemption party lole de nigerian prp hakim baba hakmen so pe awiyewiye to nwaye laarin are bola tinubu ati igbakeji are teleri atiku abaka lori awon akosile are lorile de america ati ile ise asewadi iwa odaran la america yun fbi ni o tin ta ere soruko orile de nigeria baba hakmen so pe awon mo nigeria lo ye ki won ma kominu lori ohun ti iru iroyin bayi le mu ba iye orilede nigeria yato si yiyonda akosile ohun eran ti pe are tinubu lo ti fi iwe sowo si eka idajo lamerica lati mu idaduro de ba titari awon akosile re sita to ni nse pelu esun sise fayawo egboge loro ti won fi kan lawon odun bi 1990 ni bayi agbenuso fun agbarijo awon egbe awujo ni ipinle eboyi Charles Otu lo ti fi esun kan pe papako ofurufu ti chuba okadigbo to wa ni ipinle eboyi ni won tin lo fun oriko ijosin bayi lawon ile ijosin Otu so pe yato si oko balu aladani ti won fi esun kan pe gomina Francis Nwifuru nlo ati yawo re ko si oko balu kan bayi yato si eyi eleyi ti o sise ni papako ofurufu ohun o so yi di mo loni lasiko itakuro so pelu awon akoroyin ni bi o ti se apijuwe esun lilo papako ofurufu ohun gege bi ibudo josin gege bi ohun to se ni laanu pelu atenuwo pe o se afihan ipo ti papako ofurufu ohun wa ẹgbẹ́ mẹ́yẹ ti ala lápá àárín gbùngbùn àríwá orílẹ̀-èdè nàìjíríà ló ti parọ́wà sí ààrẹ bọ́lá tinubu àtàwọn aláṣẹ láti dá sí bí wọ́n ti fi adarí ẹgbẹ́ náà abdullahi bodejo sí àtìmọ́lé ẹgbẹ́ náà tún ké sí olùgbà orílẹ̀-èdè nàìjíríà lámọ̀ràn ọrọ̀ ààbò nuhu ribadu tó ìmọ̀ agbèfọ́gbà àgbà tó tún jẹ́ mínísítà fẹ́tọ̀ dájọ́ latif agbèmí àwọn adarí ẹgbẹ́ òṣèlú apc àtàwọn ilé iṣẹ́ ààbò mìíràn láti dìde ìrànwọ́ fún ìtúsílẹ̀ bọ̀dẹ́jọ látìmọ́lé alága ẹgbẹ́ náà ní apá àárín gbùngbùn àríwá idris bebeje ni ó sọ èyí di mọ̀ lásìkò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìjọba ìbílẹ̀ karu ní ìpínlẹ̀ nasarawa ní bí ó ti ṣe àpèjúwe bọ̀dẹ́jọ gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn ajàfẹ́tọ̀ àwọn ẹlẹ́ran ọ̀sìn láwùjọ ẹ̀yà Fulani ní báyìí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kaduna yusuf liman ló ti tẹ́pẹ́pẹ́ àbádòfin kan léyìí tó dá lórí àbójútó owó ilé tí àwọn onílé ń gbà lọ́wọ́ àwọn ayálégbé wọn káàkiri ìpínlẹ̀ ọ̀hún àbá náà ni àfojúsùn rẹ̀ jẹ́ dídẹ́kun owó gọbọi tí wọ́n ń gbà léyìí tí ó sọ pé ó fi àwọn aráàlú sínú ìnira ní pàápàá àwọn òṣìṣẹ́ àti àwọn awakọ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ àbá náà ni ó ń bèrè fún àgbékalẹ̀ ìlànà ètò ìdíyelé ohun tó yẹ kí owó ilé ó jẹ́ pẹ̀lú dídáàbò bo ètò àwọn ayálégbé àti ti onílé lẹ́yẹ ọ̀ṣọ́ka ẹgbẹ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì ìyún asu ẹ̀ka ti ilé ẹ̀kọ́ gíga fásitì sulé lamido kafun hausa ni ó ti fi gbèǹdéke ọlọ́sẹ̀ méjì léde fún ìjọba ìpínlẹ̀ jigawa láti fọwọ́ sí àdéhùn tí ẹgbẹ́ asu ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ àti láti san àwọn àjẹlẹ owó oṣù eléyìí tó tọ́ sí wọn kí ó tó di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án ọdún yìí bí bẹ́ẹ̀ kọ́ wọn ṣe tán láti mọ́ṣán lójú èyí ló jẹyọ nínú àtẹ̀jáde kan léyìí tí alága àti akọ̀wé ẹgbẹ́ asu ọ̀hún ẹ̀ka ti ilé ẹ̀kọ́ gíga náà idris chiromawa àti salisu yunusa jùmọ̀ bọ́ọ̀lù lẹ́yẹ ọ̀ṣọ́ka lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe
àtẹ̀jáde náà fi kún pé àfẹnukàn ló wáyé lẹ́yìn ìpàdé fún àtúnyẹ̀wò àdéhùn eléyìí tó wáyé lọ́dún 2025 láàrin ASUU àti ìjọba àpapọ̀. Lákòótán ìròyìn ti jẹ́ kó dímọ̀ pé àwọn àṣàyàn ikọ̀ ọmọ ológun lápá ìwọ̀ oòrùn àríwá tí wọ́n ń pè ní Fasan Yama ló ti dóòlà àwọn ènìyàn mẹ́fà lẹ́yìn ìfìjàpẹ́ta pẹ̀lú àwọn afurasí agbésùnmọ̀mí ní ìjọba ìbílẹ̀ Wasagu ní ìpínlẹ̀ Kebbi. Àwọn tí wọ́n jígbé ọ̀hún ni wọ́n dóòlà lánàá lẹ́yìn ìtanilólobó wípé àwọn agbésùnmọ̀mí ni ó gọ tó sì ń ṣọṣẹ́ ní abúlé Mehinua ní pópónà Wasagu sí Ayo. Nínú àtẹ̀jáde kan látọwọ́ adarí ẹ̀ka ìròyìn àṣàyàn ikọ̀ ọmọ ológun ọ̀hún Aliyu Danja ni sọ pé kété tí àwọn ọmọ ológun fi ojú gan ni àwọn agbésùnmọ̀mí ọ̀hún ni wọ́n dojú ìbọn kọ wọ́n léyìí tó mú kí àwọn agbésùnmọ̀mí ọ̀hún júba ehoro tó sì fi àwọn tí wọ́n jí gbé lẹ̀. Ìròyìn káàkiri ilẹ̀ wa fún tọ̀sán tòní láti ìkànnì Glow 99.1 FM ìjàpọ̀ ẹ̀sì Takurẹ́ kò ní jù báyìí lọ. Níbi Ayọ̀ Bami ẹni ti lọ ti ṣèjọ́ olótú ròyìn Lèmi Adébọ̀wálé Ọlá Ṣeéní fi tó yín létí. Ẹ ṣeun tẹ́ ẹ tẹ́tí gbọ́ ẹ kásán.

0: bọ̀ sínú.
1: 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́. Gbangba làṣà ta, torí ẹ̀ la ṣe dúró dédé. Glow 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́.
0: Mo kí yín káàbọ̀ sínú ọkọ̀ ètò ara ń bẹ. Ẹ wọlé kẹ́ ẹ jókòó fúnra yín kẹ́ ẹ fẹ̀yìntì. Nǹkan tútù wà tẹ́ fi rẹ̀ ń gbẹ ọkọ̀ ayọ̀lẹ́wọ̀ yìí. Awakọ̀ ọkọ̀ yìí ti dé. Mike Alim tí ó tukọ̀ ètò ló yọ lọ́ọ̀kan. Ẹ gúnlé ayọ̀ ara ń bẹ. Ẹ síná fọ́kọ̀ ká gbọ́ tuntun.

ọmọ ológo torogolo lórí rédíò láì bá wọn tan gológolo bèbóluwa mi ni lógo tèmi ó dúró gbọngbọn lẹyìn mi kí má ba ṣubú gbogbo wa àní ṣubú dànù ẹ ṣàmì ni àbẹ travel àbẹ busy angeli tó ń gba shift lẹ́rí yìí o ìwọ ni mi ẹran mò ń ta owó ẹran ìwé ni mo fi kà tí mi bẹ́gbẹ́ pé tí mi rí bá ti ṣe tí mo fi ń rán náà gbé.

0: for a buy. Where's fire and cock? Don't hit your wotos. Oh, yourself hit your wotos. Oh, what's it? Oh, I have for a buy. Where's fire and cock? We say, but what do you come? Oh, I'm a fair fish. Oh, I have filation there, right? Oh, for labor, it's right. Okay. Officer, right? Oh, my daddy. Me, now to sit in what's more for what your car. What's more for what your car. He said, you're picking. Now yourself, oh, you what was. Oh, what's me? Oh, I have for a buy. Where's fire and cocoa? We say, the battle.
1: Ṣé ń tí ń sọ yìí ṣe àjọ NAFDAC ti mọ̀ sí torí nǹkan àlò ara ni. Tọ́lọ́pàá bá gbé ní ìsìn àwọn èèyàn mọ̀ sọ inú ṣe kò ṣiṣẹ́ Nàìjíríà iṣẹ́ wo ni kí wọ́n ọmọ yẹn wá ṣe ṣé kó mọ̀ jẹun ni àbí ṣe pé kan kò kíní kan lọ́ba àgbàlagbà bílà kìkín tó dá. Ẹ já kìlọ̀ fọ́mọ onílé. Kọ́mọ̀ wípé in tó òun ṣe ò dáa bí ti ń yọ lára gírí káàkiri kẹ́rù mọ́mọ́ báyàn. Arábìnrin ọ̀hún lẹ rí lórí Facebook tí wọ́n fi hàn yín ẹ. Ó kódà ó ṣe experiment ó gún ara rẹ̀ ní abẹ́rẹ́ yẹn ní apá ó tún sáré fọwọ́ ra. Ó ní tẹ́ni ń bá ti gún tán. Lẹ́yìn ẹ̀ báyìí ó ní yóò mú lọ́fíńdà yẹn pàfúùmù. Ó lóòórùn àdídùn gidi ó ní yóò fi yóò fi cover yóò fi sára so wọ́n rò bí perfume yẹn nìkan ló wà lára àṣé iṣẹ́ ti wà lára. Èyí tí àá fẹ́ bèrè ni pé èló lòun ti fi pa o alábẹ́rẹ́ favour ṣé mo rí ibú ni bá ara hàn pa ìtọ̀ kan náà wọ́n ó bọ̀ sí gbàgede wọ́n ó ní han bírẹ́dì favour kan ń bẹ kínní kan náà ń bẹ. Àwọn ẹlẹ́ni ṣé wọn ò ní jẹun ni wọ́n sì ń wá àwọn èèyàn tí àwọn òbí sì ń tiyan tó ẹ pé wọ́n lè ná àná dànù wọ́n lè rìnrìn àrè ṣọdá bẹ́ẹ̀. Àjọ NAFDAC mi ò rò bí wọ́n fi òǹtẹ̀lúrú nǹkan báyìí kó tó di pẹ́ lùgbàdì gbogbo rú nǹkan báyìí. Arábìnrin kan náà ní kinní kan ilẹ̀kẹ̀ kan kinní kan ọrùn ọwọ́ ìkan náà èèyàn fi sí kinní kan kò sí ni kó mọ béèrè owó lọwọ ọkùnrin yẹn ni yóò jáde ni ó dáa. Múra ṣíṣọ́ ọ̀rẹ́ mi o iṣẹ́ ní sọ ní dẹni gíga iṣẹ́ níbu ìkúnni lóde ayé torí pé òṣìṣẹ́ ó yàtọ̀ sí oníṣẹ́ kó o lè bá a mọ̀ ẹjá kú ò ń bẹ̀ yẹn. Mọ̀mọ́ kan fọ́nrán wọn méjì ni wọ́n ní ọmọ àwọn eléré ìdárayá ni fọ́nrán tí wọ́n ti wà nínú ṣọ́ọ̀bù yẹn òun làkọ́kọ́ nípínlẹ̀ èkó ni wọ́n ní eléré ìdárayá ni ti ń gbá tẹ́nísì wọ́n ní rákẹ́ẹ̀tì rẹ̀ ó wá gbàgbé ẹ̀ sínú ṣọ́ọ̀pù àwọn kánṣu sì dé wọ́n ní àǹtí ṣọ́ọ̀pù àwọn ò sì sí ní àyíká àwọn wá ní ọ̀dà lọ bá wọn bẹ̀ tàbí kó o kọrí lẹ́kọ̀ọ́ lọ kó àwọn àmì ẹ̀yẹ tó ti gbà níbi tó ti ń ṣojú ìjọba ìpínlẹ̀ èkó kó hàn wọ́n ń gbò bá kó kínní hàn wọ́n ó yẹ kí ojú ọ̀sọ̀nà fún wọn wípé ọmọ yìí ò lè mọ parọ́ ẹjọ́ ó múrin iṣẹ́ rẹ̀ kọ́mọ̀ bá a pàdánù competition tó yẹ kọ́ lọ. Mọ̀mọ́ ní hàn án o wọ́n láwọn tí àwọn rán ọmọ sí wọ́n ní wọn ọ̀gbọ́n nǹkan kan gbogbo nǹkan tí ọmọ wí wọ́n ní wọn ọ̀gbọ́n nǹkan kan o. Àfìgbà tí ọmọ yẹn tó ṣe kíni tó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn àti tọ́námẹ́ǹtì ọ̀hún tí ò láǹfààní àti lọ bó ẹ̀yìn náà ti rí fọ́nrán fídíò yẹn lórí ayélukára. Fọ́nrán yẹn ní lọ lọ́wọ́ lórí Facebook tọ̀dọ̀ mí ni mò ń wá kí n bá yín fi ohun rẹ̀ léde tí n bá ti gbé sí i wọ́n ó máa ń tun tẹ̀ fún yín tọ́ ẹ pé ẹ mọ láǹfààní àti gbọ́ in tí mọ̀mọ́ yẹn tí wọ́n sọ torí inú wọn kún ọkàn wọn kún ni wọ́n fi bóde sí gbàgede láti sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jáde. Nọ́mbà tó wọ bíi rèé bóyá ẹ ti rí kan nínú àwọn nǹkan tá a mú wá tẹ́ ẹ fẹ́ dá sí. Torí mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní pé àrà ń bẹ. Kọ́mọ́ sì dàbí ìgbà téèyàn ṣe é.
0: Ẹ
1: e ba ntun mu ba
2: un e kale ogun bi te ba tin gbo mi oro ti mo fe so bayi mo fe everybody o le gun ke ma so pogun because anybody nu wa ko se anybody to mo eni to ma kan lola ona meji ni nkan tin fe so number 1 mo ni omo to je pe n se sport lati 7 years lomo mi tin represent Lagos State o de loju tournament to lo to je pe ko ni gba gold wa omo mi ti lo salam bro ti lo si bini any youth game interstate adejo bi 7 years lomo mi etin lo so it's not 13 years since so what baby omo mi fe lo play game kan ohun ni qualify ohun lo win ipo ohun lo ma lo represent Lagos State so omo mi yen wa fi racket racket to ma lo fi play game o wa ni shop ni omo na wa to dijo keji awon council ton lawon ma ti shop ni won na ti shop ni niyan de ti ma wa lara shop e clean ko clean omo ati ni mo ma kuro ni shop ni 12 ale ma gbalẹ mo ma gbagbo ati ni o de ti ma wa lara laaro yin o wa ninu shop mi mo wa lati so fun mo npe okay kini solution ko ti mo le se omo mi ti ni gold medal maranun yen ofun ko beun ko lo fe lo play fe represent Lagos State pe won den duro de ninu stadium but racket e wa ninu shop mo me o de ti you can see this country after won ma so pe awon eyan se game won lo naturalize ara won si country mi pelu gbogbo bo n se so awon people ri fison ti erun won so fun ni pe ye bayi la won ma gba ita ko fe lo fun game kan to ba ti lose won ma suspend e for 2 games or 3 games so oje ko mo mi ni issue nbe yen fine laaro yi omo mi lati bi ise ni won ti gbe lo si hospital pe are oya won gbe lo si general hospital won je pe mi mo debe o kan wa ni ko lo se test kan won ni 13,000 ni test yen shop mi ni mo wa yi o this my shop as my standing now I have over 200,000 naira cash ninu shop we but igba ton pe mi po mo mi wa na street yen I took my phone with my 4 card this is all my card gbogbo card yi ko si nti o so lori embe I took this card and my phone ni pe okay mo lo sibe even if I want to spend money owo wa nbi so nigba ti mo debe pelu ba se queue nbe yen to an hour ka to debi ta ti ma sanwo mo debe awon people so fe mi pe cash la fe mano ke je kin se transfer won bring silly excuse awon people so fun wa pe awon o ni gba transfer lo wa awon o ni gba cash bi pe awon o ni gba transfer awon o de ni gba ka fi card sanwo card merin ti mo ko debe leni ni business se ri ilu won direct mi si POS mo fe gba 13,000 POS so fun mi pe 600 naira ni mo ma san fi wa se bi to ba wu wa to ba wu wa ka ma ja fa rubbish la people yin se fun wa
1: eni gan ni o legbon yen ikini omo won tin se sport tin gba tennis o gbagbe racket sinu shop momsi e awon council ti won ti shop won ojo mu omo yen padanu ifese won se bo tile je po lo le to lo ko awon emi eye to ti gba o lo ko wa ikeji won ni omo won mi moro won gbe yen wa lati ibi ise won won si gbe lo si ile iwosan awon de ko card merin lo pe ibowo ni o je won de nda won ri ba ribo hospital joba de ni ile aye ina lade wa gode sen to ma jade laye lai jade laye eh mana akoko niyan amo se ri oto ni eti to ba gbo aloye ko gbo abo lori eto ara nbe tori e ni mo fi ni ka ko foran mejeji sita ke gbo number to wo bi re 0805551110 0805551110 kile ba se te ba jobi omo yi amo jo npe ijoba ipinle eko awon won lawon to gbonu gbon ta won sare fokan keji ngba ti won ri pe foran yen jaranran ti amo yen ti to ti soro komi yen commissioner si oro sport to kan yen tere daraya papa pa won fo kan keji won wa wa arabirin yen lo ohun tomo re won ka won mo shop igba won o de be won ba mo won yen atomo won wa ba won wewe oro bi pe e wa in to sele ti sele e je ka se atunse oro won re won ba n gbe foran yen si fun yin commissioner lo ka mo omo yen mo ni shop lati ba won soro
3: We were concerned about what was put out yesterday. So what we need to do is to further strengthen relationship between the committee. What was put out yesterday. So what we need to do is

0: to further strengthen relationship between the commission and other institutions of government so that they can understand the roles Chiamonyon people here don't play in sport development. We are really, really deeply concerned to realize that. And the vision of Mr. Governor is to ensure that more young people are discovered in Lagos states and they are nurtured to full potential. So anything that might affect that dream is going to be a total disservice to the journey towards greatness and the peace within the society.
1: We should go where we complain on sport. But we go talk on Shane Johnny, Shane. Because now no more money lost it. I don't know they are guys. We keep play and one man. And if you never say respect to leaders, and lacking respect to states in your sport of your child. Don't think she's sporty. And you know, no one can see the bottom look. That is why we all share Japo improving. Any of the game to play most new. Project won't support you. Both our members won't share that because I'm like anything. Nigga, bottom look, I want you one fool.
2: Mama yẹn ni pe won ti e kin ra anything ninu gbogbo nkan ti won fun e ja fele ikun governor Imo State yen eno awon ni awon na ti takara ri o won lo su kan bayi tan fi takara 10 million naira won lo jabo ebi o wa mo bi eyin o se takara
3: we still have that shop there and I started selling akara and erido ntense we still have that shop there and I started selling akara and bread. We're doing bread. We still have that shop there. And I started selling akara and bread. We're doing bread, akara burger. We open the bread, we put akara for you. People going to work in ExxonMobil will buy it in the morning, take coffee. We start a coffee shop, and then they will take it. Every month, that akara business and that bread used to give me not less than 10 million naira. Not less than that. So, Ibarase Funam and Ekedo committed.
2: Eyanle takara, losu kan, 10 million, de ma jabo. Ninu yara koro yin jo wa newsroom emi atawon eni ti lo ati Adebowale ase mathematics papa wi pe awon tan takara junction ti oni traffic yen biru won to ba takara fun bi eyan 200 lojumo kan ka so pe 500 naira ni tin ra e time se mora won elogan ni ori number to wo bi ni mo ti pe yen 0805-551-1110 arambe leto e ja jo wewe oro eyin to ba e te loro abi number keji 0706-677-1822 ewo loya yin lenu ju alaji olope lerun won ni baba o eku eto eku eti gbo wa. Hello, hello.
4: Oga me ma gbeto.
2: Yes, sir.
4: Gbogbo bi nko da la bi ale wa.
2: Awa dada ba mi eleran.
4: O so lagbara Olorun.
2: Se ara nbe. Ya
4: ti waju. Olopa eleran la to gidi pupa.
2: E seun ba mi. Se ara nbe.
4: Ah, ara nbe gbede.
2: Ewo loya yin lenu ju.
4: Talagara yin loya mi lenu o.
2: 10 million losu kan.
4: 10 million laarin osu kan. Ah. Ada.
2: Se ko fe possible ni taka yen ba du dada nko
4: baba oro yen o gba binu 10 million lori akara losuka oya wa lenu arambe o
2: eseun gan yes sir. Hello.
5: Hello, sir. Ma kuito.
2: Yes, sir. Oluwa lo toruko yin asibi te tin pe.
5: Oluwa ni balaka yin je o.
2: Ami ateyin na.
5: Mo ki baba wa lope leran ko ni si oro so.
2: Ami.
5: Don de lope lati je.
2: Mhm.
5: Gege be o te so. Emi fun ami gan be tin so gan mo larun le o ya mi lenu. 10 million naira lo su kan.
2: Eh.
5: Mo ti fe ta ko ye mi o.
2: No, ti je to ba gbo won wa ni boya bi oju oja.
5: Oju oja. 10 million naira. pẹ ara n bẹna ale o bẹ ṣe sọ o pẹ to
6: awọn to kan lu mi
2: wọ́n rú wọ́n mú wọ́n. Thursday lẹ́tọ̀ yìí máa ń gorí Atẹ́gùn níkànnì Glow 99.1 FM.
6: Wọ́n rú wọ́n mú wọ́n.
2: Ara ń bẹ́ o. Hello.
7: Hello, ẹ kúrọ̀ lẹ sáà.
2: Yes, ma, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa.
7: Ẹ kú iṣẹ́ náà, Sàmádà ń fọlọ́ ọ̀ṣọ́ ni ò mọ́ ní àná ìtura àti ìjọpa.
2: Ṣé ara ń bẹ ṣá?
7: Ara ń bẹ o, ó yà mí lẹ́nu 10 million lóṣù kan. In fact, lórí àkàrà. Ara wà o.
2: Tẹ́ni ẹ bá mọ̀ ṣe nǹkan. Tẹ́ni ẹ bá mọ̀ ṣe dáadáa tó bá wà níbi ojú ọjà nǹkan kan.
7: Wàhálà ó ti jẹ lọ. Ọlọ́run fún wa lára rere dá.
2: Àmì àmì àmì. Yé. Akara, ten mila, akara, ten mila, akara, ten mila. Ten ten. Hello. Hello, ẹ ti wọlé.
8: Hello.
2: Yes, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mà.
6: Bí wọ́n ṣe pọ̀ tó tí wọ́n lè pa èmi ẹni olúwa ni hallelujah tí wọ́n jẹ́rìí kọ́.
2: Mo ní ti máa sọ fún yín pé ara ń bẹ ẹni kí n lọ mú biography ẹ wà. Ẹ lọ wò lórí Facebook kó má dàbí ìgbà téèyàn ń ṣe é ń ṣe é o. Ẹnìkan ní ẹ̀gbọ́n yín àtọ̀ ọ̀ṣun ń ṣe é. Èdè tọ́dọ̀ wa ní identity tiwa nìyẹn. Nǹkan òṣèré níjẹ̀bù ìjẹ̀ṣà. Bóde jandan London tó rí yẹn village àwọn kan ni. Àwọn náà ní I'm playing. I'm playing tiwa ló gbọ́ yẹn. Àkọlègbè tiwa ká máa fi bàtà tẹ̀ mọ́lẹ̀ ká máa gbé tèbó lórí kò possible.
6: Bọ́tò tí wọ́n lè pa èmi ẹni olúwa.
2: Inú tí wọ́n ní future wọ́n wà inú tí wọ́n ní future wá wà. Mo kàwé mo gbóye kò yẹ kó replace àṣà ìṣe àtẹ̀dẹ́ wa. Kini yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ń gbò bádọ̀sẹ̀ tí ń bọ̀ a máa bẹ́ndì yòókù tẹ́ máa ń rí. Lórílẹ̀-èdè Philippines ọkọ̀ àtayá kan wọ́n fẹ́ ṣe wedding ni. Mo rò pé òjò ti wá rọ̀ omi ti wá yalé ó dẹ̀ ti fowó ra gáùn tó gún ẹ̀mọ̀ àwọn gáùn tó wọ́n gùn bí kinní tó ẹ pé yóò tó bí kinní. Irú rẹ̀ yóò gùn tó bí mọ́tò kan àbí méjì tí ó mọ kó tẹ̀lé. Wúmọ̀ yẹn padà gbé wọ ṣọ́ọ̀ṣì ó bójú ó ṣe rọ̀ tó. Kìí ṣe pójò rọ̀ lásán omi ti ṣọ́ọ̀ṣì yẹn ti dàbí swimming pool ṣọ́ọ̀ṣì ti mú kùn ó dẹ̀ gbé wọlé bẹ́ẹ̀. Hello.
8: Hello.
2: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ́ kúrọ̀ lẹ́.
8: Hafiz ló ń sọ̀rọ̀ látàkù rẹ.
2: Ṣé ara ń bẹ ṣá?
8: Ara ń bẹ o.
2: Ẹ dà á lẹ̀ kátún ṣá.
8: Yẹ̀rí ọ̀rọ̀ àwọn olóṣèlú wa yìí ṣé ọ̀rọ̀ tó máa ń sọ ẹ́ tó máa ń sọ báyìí mi ò mọ pé
2: wọ́n máa ń fi wá pè. 10 million.
8: Ọ̀nà 10 million. Ilé-èdè lọ́la ti gbólóhùn ta pí ọ̀tà pé pí ọ̀tà lòun ta òun rí méjì 20 million. Ọkọ̀ máa ń sọ̀kọ̀ tó bá wù wọ́n fún wa ni.
2: Àbí o. Ẹ jẹ́ máa lọ. Iwo. O ti kún.
6: Gbàgbọ́ o. Ìgbàgbọ́ la fi rí.
2: Iwo. Eléyìí sáré jù yóò wọn gbéyàn sáré. Candidate APC ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Sàràfàdín. Wọ́n láwọn wọ́n ní àwọn gbé oníròyìn kan wọ́n ní kan wọ́n làpò ẹ̀ láìṣe inú mọ́tò wọ́n ní kó jókòó lẹ́sẹ̀ mi. Ẹsẹ̀ wọn tó jókòó sí wọn ni wọ́n á fọwọ́ ra bákan àwọn èèyàn ti à ń pariwo lórí íńtánẹ̀tì pé irú ìfọwọ́ra wo nìyẹn. What kind of ìfọwọ́ra is that? Wọ́n ní láìṣe obìnrin láìṣe aya wọn tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ gan public place náà wà yẹn náà ó yẹ kójú ó sọ náà. Bóyá fẹ́ fi mú campaign lẹ̀ ni àbí hàn kan iná láti ń sọ̀rọ̀ wọn ìbóyá àti hàn fẹ́. Lọ́wọ́ fọ́nrán yẹn ni màá filẹ̀ tí màá fi máa lọ. Bóyá wọ́n dẹ̀ ṣàràfà tí ẹ̀ ni. Mọ ìkàlí ìmọ̀ bá Fẹ́mi lorúkọ tèmi ń jẹ́. Yá pàdé láago mẹ́sàn-án lálẹ́ yìí lórí Moonlight lédè òyìnbó. Love Gala àwọn olólùfẹ́ la máa ń rántí láti máa fi èèyàn lẹ̀ ṣáàyè èèyàn torí ìgbà téèyàn bá gbéṣe èèyàn dé kó mọ̀ bá dùn yàn èèyàn lèèyàn ó máa jẹ́. Ẹ máa jẹ tinú ẹyin kẹ́ ẹ máa dé.

0: News Lineage.
1: News as it is.
0: Ìwé ìròyìn tí ń ṣojú wa níbi gbogbo nípa ọ̀rọ̀ tó ń lọ, ètò ìròyìn, ẹ̀kọ́, ìròyìn àkàgbádùn, ọ̀rọ̀ òṣèlú, ọ̀rọ̀ ẹ̀sìn, aré ìdárayá, ìpolówó ọjà, pípààrọ̀ orúkọ, ìyẹn changing of names, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú owó pọ́ọ́kú. Ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ àdáni, ẹ̀yin ilé ìwé, ilé ìjọsìn, ilé ìfowópamọ́, ẹ̀yin aláyẹyẹ ìgbéyàwó, ìwúyè, ayẹyẹ ọjọ́ ìbí, ìsọmọ lórúkọ, gbogbo ẹ̀yin oníṣòwò, àǹtalé, àǹtalẹ̀, tàbáyẹyẹ òkú àgbà, ó yẹ fẹ́ ká fọ̀rọ̀ wá yín lẹ́nu wò, ìyẹn interview, ẹ̀yin ilé ìgbafẹ́, kílẹ̀ ń dúró wò, News Lineage. Ó ń gọ́ ni dáhùn sí gbogbo ìbéèrè yín pẹ̀lú.

gbogbo èèyàn la pe sájọ̀dún ìkórè àgbà tínú ìjọ CCC City of Joy Model Cathedral tó wà ní Ìlàdó Ẹlẹ́mọ Ado Akure Road lẹ́gbẹ́ Ìlàdó Òdúdú Primary School. Ìkórè àgbà yìí yóò bẹ̀rẹ̀ lágo mẹ́wàá òwúrọ̀ ọjọ́ Sunday ọjọ́ kẹfà oṣù kẹsàn tá a wà yìí. Àkórí ìkórè tọdún yìí ni Àríwáyọ̀ Shout of Joy. Ẹ má ṣaláìwá o, fún ìbéèrè ẹ pè wá sí 070-6241-7576 lẹ́ẹ̀kan sí 070-6241-7576 olùṣọ́ àgùntàn Superior Evangelist Kọ́láwọlé Fágbuyì. Àwọn ni wọ́n ní ká kéde ẹ̀ fún yín.

0: nídi iṣẹ́ tẹyàn láàyò yìí àlejò wa bí ọdún méjì sí mẹ́ta sí ìta wà yín níbo lẹ ti bára yín kí ni àfojúsùn yín fún iṣẹ́ yín yìí.
1: Ẹ ṣe olótú gẹ́gẹ́ bí àdúrà mi sí Ọlọ́run ọba kò tẹ̀ ní pé gbogbo ọdún tí ẹ dárúkọ yẹn kí ọdún yìí tó parí ọdún tí a wà nínú ẹ̀yìn ni òyò kí ọdún yìí tó parí mo fẹ́ kí ẹ bá mi ní kẹ́ máa gbúrò mi ní ìlú ọba bí àwọn Canada US South Africa UK irú ìlú bẹ́yẹn ni mò ń gbàdúrà sí Ọlọ́run pé kí ọdún yìí tó parí o kò tẹ̀ ní tó ọdún tí ẹ kò dárúkọ yẹn kọ́lọ́run ti ṣe kí ni kó ti kí ọ̀nà ẹ ti ṣí sílẹ̀ fún mi.
0: Àmì mo bá yín ṣàmì mo dátọ̀ àdúrà yìí mi fún àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ̀ṣẹ̀ ń yí sí apá àbí tá a wà yìí tẹ́ níbo lẹ já sí glow 99.1 FM lẹ wà yìí o ohun ojúrí là ń ṣe lọ́wọ́ pẹ̀lú èmi ọ̀rẹ́ yín ọmọ yín àtolólùfẹ́ yín abc ọ̀làlójú àlejò ńlá tí mo sì gbé wá lónìí ni olúwa ṣẹ́gun

0: ẹkúlẹ ọmọ Nàìjíríà. Ọmọ Nàìjíríà láàfíà náà la wà. To defend you. Èmi ò ní bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí wípé ṣe láàfíà náà mọ̀ wà bẹ́ẹ̀ ti wà níbi tẹ́ ẹ wà. Ẹ ti mọ̀ pé a ti gorí àtẹ ètò náà náà ni. Èmi ò ní fọwọ́ sọ. Glow 99.1 FM. Jama ni mi. Ibi tó lámì láká. My country. Ibi tó lọ́ngọ̀ bá mi ní pé ká ṣòdo sí lónìí náà nù ni. Ó sì bí kíbi tí mo rí. Ibi tó lọ́ngọ̀ bá mi ní pé ká wà lónìí náà nù ni. Kí ló kù? Ẹ̀jẹ̀ kí n mú ewu báyìí. Ọ̀rọ̀ mi kọ́ ẹnu mi kọ́ èdè mi kọ́ n ò tó sọ. Kíbi tí mo rí. Ibi ọ̀rọ̀ kù sí lórílẹ̀-èdè Nàìjíríà yọ lámì láká. Ọmọ Nàìjà máa. Ibi ọ̀rọ̀ kù sí ní ìpínlẹ̀ Ondo lámì láká. My country. But why na na na na. Ṣé kí n sọ? Kíbi tí mo rí. Bóòrè.
1: Fine, sir. Ori buruko e se temi aki gbogbo eyin fanu wa pe e ku kale na dede
0: ewo ni fanu
1: kino wa se ngba gbogbo na so pe tin ba soro ko ma ta ko mi ni mi fe ka ore mi ati e ko da ba die wa nu okun aro na die nori eto every time now be ni now
0: ewo ni fanu ewo ni fans
1: oh o ma se
0: fans and fans
1: okay iho ti o ti go si na niyan onko baba ni no kin je pe e ku kale na dede eto kino tu ku na wa yi o kino ku so dede kino ku ni begbe wa seri eto se bi ipa no wo janagun na owo tan ba ti gbe
0: mo so pe boloku ni je n to ku
1: okay
0: ni boloku si
1: na so jare be na lo se ri e ma fule jare

0: ọ̀rọ̀ tá ń sọ náà náà lélẹ́yìí. ṣé gbàgbé pé lórí ètò yìí nígbà kan.
1: kò má lè dá.
0: ẹ ní gbàgbé mo mọ̀ pé ẹ mọ̀ rántí.
1: kátẹ́lẹ́ òfin káyọ̀.
0: òun náà ni fi pé a sọ pé nǹkan tí gómìnà ń ṣe ọ̀dà.
1: alẹ́ mo kò ṣe rere síbẹ̀.
0: ṣùgbọ́n mi táwọn wí náà ni wípé nígbà ni pé àwọn kòrò kan ń lù bì kan. pé oyè kẹnẹ oyè kẹnẹ.
1: pé olórí olórí ò dá.
0: a máa ń sọ nísọ wípé ó yẹ ká ti ṣe àwọn kọ̀rọ̀ kan dún ọ̀nà kan kó tó di wípé wọ́n wà gbé flyover jáde nílùú àkúrẹ́. oléléyìí ó ti di wọ́ọ̀lù kọlu o. ẹ lọ wò ó nígboro àkúrẹ́ olóyè mẹ́kùnmáì ẹnìkan kò lè sọ pé aago báyìí
2: lùmọ́ ẹ débi jọ́mọ́
0: go
2: slow
0: kílẹ̀gbẹ́
2: go slow nìyẹn.
1: olórí olórí ò dá.
0: ẹ táwọn wí náà lélẹ́yìí. àṣà wípé tí là ń fi ètò yìí àfi tánà dí ìjọba. ṣùgbọ́n nǹkan táwọn ń ṣe ni wípé ká fi kọ̀rẹ́tì àwọn mistakes.
2: bẹ́ẹ̀ni.
0: àwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó.
1: nǹkan kẹ́kẹ́rẹ́ máa ní.
0: ẹ dákun ẹja ẹja ẹjọ wòówò.
1: ẹja káyé.
0: ẹ lọ wòówò báyìí lónìí.
1: ọkọ ò dá.
0: ọ̀rọ̀ kan láṣọ níwòye ìjẹjọ.
2: ok
1: òfìró ò dá.
0: a sọ̀rọ̀ kan níwòye ìjẹjọ.
2: bẹ́ẹ̀ni.
0: ó pè kí ni. lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́.
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: tí wọ́n fẹ́ wọlé sílé ẹ̀kọ́.
2: kọ bẹ́ẹ̀ni.
0: ṣèjọba ti ṣe àtúnṣe.
2: àgàgà náà àsìkò àwọn òbí ti ń múra. àwọn òbí ti ń múra
0: fọmọ. àwọn òbí àbí òbí.
2: méjèèjì náà ni ó ti ń múra náà ti kó ọmọ wọlé nálẹ̀ kejì. níléèwé anáàkú bẹ̀rẹ̀ ni o àti ní gbogbo ẹ̀ o anáàkú bẹ̀rẹ̀. so ní báyìí àwọn àtúnṣe tó yẹ kó wà ní ìlú before the resumption ó yẹ kí ìjọba.
1: ìbọdè náà ò dá mùsálábọdè.
0: ìǹtí mi sọ náà ni wípé ẹ lọ sáwọn ilé ẹ̀kọ́ ẹ rí kiri kan pé kiri kan ń ṣẹlẹ̀ ń bẹ̀ kiri nǹkan tó ń ṣẹlẹ̀. òun náà ni wípé wọn tí ì ṣe àbójútó nǹkan tó yẹ kán ṣe àbójútó rẹ̀. èló gangan lò fífẹ́ máa san.
1: nàìjíríà gò bẹ̀tà.
0: ọwọ́ mi lọ́wà ọwọ́ rẹ lọ́wà. èló ni òbí fẹ́ máa san.
1: nàìjíríà gò kùtù.
0: kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn bookshop tẹ́ lọ kó sínú ilé àwọn ilé ẹ̀kọ́ wọ̀nyí. bookshop là ń pẹ́ o ibi tá a ti ń ta àwọn búùkù ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ gbogbo.
1: nàìjíríà kò
0: pẹ̀tà. àwọn kan wọ̀nyí náà la ń sọ nípa rẹ̀. ṣe ẹ fẹ́ bójútó. àbẹ́ẹ̀ nílò láti bójútó. ogún wà wọ́n ni.
2: ẹ jàre.
0: mo fẹ́ béèrè kínní kan lọ́wọ́ yín.
2: ok.
0: ṣé láwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ ní area ọ̀dọ̀ yín ni mò ń sọ.
2: ok ní ìsọ̀bẹ̀ land.
0: area.
2: ṣe ní ìsọ̀bẹ̀ state. ẹ ọ̀yà. ẹyà ọ mọ pé ìṣòbò náà nà ẹkọ ẹkọ ọpọ ní ìṣòbò stéètì.
0: ẹdí wọn fẹẹ bẹrẹ gbé.
2: ok.
0: ṣé wọn ní àwọn búkṣọpù kan bẹ.
2: bẹẹ ni.
0: búkṣọpù nílé ẹkọ.
2: nǹkan ti ṣé o mọ gómìnà yìí. ìṣòbò náà ti graduate. ṣé o mọ màrẹ nílí náà èdè wa yìí. ìṣòbò náà ti graduation. ó ti yí ẹ bẹyìn. nǹkan ti
0: bù. ó ní méjì o.
2: ṣé o ti gbọ́ wọlé sọ́yìnká. ìṣòbò náà ti graduation. tán bá ní kan sọ nípa búùkù kéèyàn mọ̀wé ìṣòbò state ń try.
0: nǹkan tí mo bèrè kọ́ lẹ̀ ń béèrè
2: yìí. ok
0: ǹjẹ́ mo sọ ni wípé ṣó pọn dandan.
2: ok
0: ṣó yẹ kó rí bẹ́ẹ̀.
2: ok
0: ó jẹ́ wípé láwọn ilé ẹ̀kọ́ níbẹ̀ ni wọ́n ti máa ta àwọn ìwé.
2: awusu bi lai nìyẹn.
0: awusu bi.
2: lai kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò yẹ kó rí bẹ́ẹ̀. torí àwọn tó ń tàwé àná náà mọ sí
0: school.
2: ọmọ wọn a resumption àmọ wọn a lọ sí school.
0: ọmọ wọn a resumption àbí
2: resume. ẹ gbẹgbọ mẹjọ jù lọ.
1: abẹ́rẹ́ nǹkan ọ̀ṣọ́ ni ká kó tó lè rọ́ṣọ́ lánàá yẹ.
0: ẹlẹ́kìn lọ ilé iṣẹ́ kan.
1: ó máa ma rí sọ.
3: akẹ́kẹ̀ẹ́ bọ́ ìdádìgbò ìmọ̀ kó tó àdúró fún.
0: ẹ̀yìn ẹ̀nà ilé iṣẹ́ kan tó lálùbáríkà.
1: ṣọṣọ káfẹ́ yìí.
0: ẹ̀yìn ẹ̀nà ilé iṣẹ́ yẹn lè ṣe yẹn ó làmì láàká. ilé iṣẹ́ dipos.

0: bó ti yín rin
1: bẹ́ẹ̀ ni
2: bó ṣe jọba àjò bó ṣe.
0: Lẹ́ọjọ́ mẹ́jọ lónìí àjọ sọ̀rọ̀ nípa inú stadium èmi àtẹ̀yìn àjọ sọ ń parẹ́ ṣùgbọ́n nǹkan tó sì jẹ́ mi lógún jù ó náà ní ọ̀nà tó jẹ́ wípé tí ó yẹ kó jẹ́ ọ̀nà àwọn sọ̀bù ọ̀nà
3: àwọn àbújá ọ̀nà wọ̀nyí àwọn àbúrì
0: àbújá
3: ọ̀nà wọ̀nyí ṣọ́ọ̀tì kọ́ọ̀tì náà pé bẹ́ẹ̀ aládé ní ìyó máa ṣe ṣọ́ọ̀tì
0: ọ̀. Lẹ́ǹtẹ́lẹ́ kó tó di wípé àfẹ́ sọ pé flyover tẹ́ ń ṣe.

0: n táwọn sọ náà ni wípé àwọn èèyàn ń pè. Ẹ jẹ́ ká ṣe báyìí. Àwọn èèyàn ń pè. Wọ́n ti ń pè náà ni ó dàbẹ́ ni pó ń kọlu ra wọn. Ó dẹ́ ẹjẹ́ ká ṣe báyìí. Nọ́mbà wo ló wọlé sọ́dọ̀ wa?
1: Tán bá fẹ́ pè, a nì pé 082-5551-1110. 082-5551-1110.
0: Àti?
1: Àti 070-6677-1822.
0: Ẹ mọ́ bínú gbogbo ẹ̀yìn tẹ̀ ń pè yìí o. Àbọ̀rọ̀ ni. Ẹ lẹ́bi lọ́dọ̀ yìí.

0: ita wọn náà sọ náà lórí ètò yìí a ti ń lọ náà náà ni preparation for us
1: Nigeria my country
0: gbogbo ń dẹ́dẹ̀ ó bá ṣe nílé ayé kọ́kọ́ prepare gbogbo aṣọ tó bá wọ̀ wá ti prepare ẹ dẹ́kun dábọ̀ kí lóore kí ni ó dé kí ni tó ṣẹlẹ̀ tó fi jẹ́ pé àwọn ìjọba wa wọ̀nyí prepare ẹ má bínú o àwọn nǹkan ṣẹlẹ̀ lórí ètò wọ́n ń pè mí lọ́tún lọ́sẹ̀ ó ní àlàdé adẹ́níyì ṣe pé kí mi ò pe àwọn ìjọba sí àkíyèsí ni mo lémi náà ń pè wọ́n náà sí àkíyèsí ṣùgbọ́n bọ̀t ṣáàbọ̀ bó ṣe rí àdúpẹ́ ìńtàlà ń ṣe náà wọ́n ń ṣe náà ni o kàdúpẹ́ kàmọ́ rele.
2: orí burúkú ẹṣẹ tẹmí owó iná pa yorùbá pé àgbẹ̀ òkè wà náà jà kórè ọmọ tuntun wú
0: àgbẹ̀ àbí àgbà
2: ẹ̀hẹ̀ wọ́n náà mọ̀ yẹn aládé níyì nǹkan tá à ń sọ ni pé ìjọba ń tra yìí o ṣùgbọ́n ibi tó bá tún kú sí ìjọba bá wa ṣe
0: ìrọ́kì ṣe ibi tó kù sí ibi tó kù sí
2: ẹ̀hẹ̀ torí if you fail to plan you will plan to fail that is it bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó yẹ kí ìjọba wa
0: gbéṣẹ́ kí if you fail to plan
2: if you then come plan later it will be failed so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kí ọlọ́run kó ràn wá lọ́wọ́ so kó gbé ìjọba náwó sókè kí ìjọba kó gbé ìlú sókè orí burúkú ìṣe tèmi honorable uncle babu ni baba akumọlé ìdẹ̀ fún yorùbá land náà kó wa pé ká pàdé náà jìjì.
0: ẹ sọ dáadáa akumọlédè àbí akumọlédè.
2: ìwọ náà mọ̀ yín aládé níyì.
0: òun náà nìyẹn lónìí mò ń lọ náà nìyẹn o àlàdé ń ṣe báyìí báyìí bọ̀bọ̀ yẹn ń ṣe báyìí báyìí ọlọ́dọ̀dà àlàdé tí ń jẹ́ adé níyẹn lóko tí mò ń jẹ́ o bàbá wọn ní kẹ̀kẹ́ wọlé wa ẹ́ the only of our graduation in the universe olówó orí ìyálọ́dà kan ṣe fi nílùú màrìwò. Àtún àti àbúsù. Àtún àti prọfẹ̀tì. Àtún àti ìyàwó rẹ̀ kan ṣoṣo. Mo ń lọ, ó dàbọ̀.

0: ilé iṣẹ́ Glow 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè. Gbogbo báwọn current affairs bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glow FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glow papọ̀.
1: Yepa, yepa. Sklo.

0: no other sound beats this. From dusk till dawn, we are the people's voice. Keep it locked on Glow 99.1 FM. Glow 99.1 FM. Ìtàn ni olóògùn dídán látàkúrẹ́ láti fọ̀rí rẹ̀ ṣe ti ara
1: ṣe ògo ìfòlódùmarè ọba tí ń tini lẹ́yìn tí kì í tini lójú kábíyèsí rẹ o ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run àtúntì dé o nítorí pé ìwọ ni ọlọ́run lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn ìwọ lọba tó ràn wá lọ́wọ́ látàárọ̀ títí di àkókò yìí ìwọ ló ti wá lẹ́yìn látàárọ̀ títí di àkókò yìí àmọ́ lóore o kábíyèsí olùwàgbọ́pẹ́ wa ayérayé gba ẹ̀yìn wa àwọn èèyàn rẹ ti sọ ọ̀rọ̀ wọ́n ti sọ sọ́tún wọ́n ti sọ sósì kábíyèsí gba ẹ̀yìn wa àkókò tó láti tún padà sílé wa ọba tí ń ṣọ ẹyẹ ojú ọ̀run ọba tí ń ṣọ ikú ní igbó ọba tó ń ṣọ ẹja nínú ibú olúwa ọlọ́run olódùmarè fìṣọ́ rẹ ṣọ wa o iléeṣẹ́ ìdọ́wọ́ rẹ ọlọ́run ìyanu ńlá pàmọ́ àwọn áńgẹ́lì tó ń ṣẹ̀ṣọ́ lórí nǹkan tó wu ọlọ́run ẹ máa ṣẹ̀ṣọ́ ń bí o ó tún dọ́là jésù olúwa wa amín.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين باسمك اللهم حموت وحيا ọpẹni fun ọlọrun ọba ti o tun fun wa ni anfani to ni kile o tun sun ba wa laye ni rorun ti ọlọrun na ni agbara ti eni eyin ti esi ni ogo o lo fun wa lanfani lati le di akoko yi adupe fun ọlọrun ọba na ọlọrun ko dan ko ma sa igba ope wa afẹ ma wole lati lo sun bayi kaluku ti wa nibi ti o ti sun ọlọrun daabo re bo wa ọlọrun mo sa ifiṣọ re ṣọ wa ọlala ilaha illallah abiyo ninu anu re ma je atoju orun doju oku fiṣọ re ṣọ wa